0: irúfẹ́ kankan bẹ́ẹ̀ kò ní ìdíkáṣẹ́ mú kásán fẹ́ máa fi wẹ ara mọ́ ká mọ̀ fi wẹ ọjọ́ yẹn ó ti parí tóbi adúlá wà ń wẹ̀ lọ́wọ́ ìtọ́jú wa ń tàn wá àwa ń tàn ní táìmù yẹn gbogbo orúkọ báyìí ó máa baṣẹ́ jẹ́ ni.
1: Àwọn náà ń gbọ́ yẹn yé ohun tó kàn wá ń bèrè ni pé téèyàn bá ń so ń kọ́ ohun tó ń bèrè nìyẹn pé ṣé yẹn ò bá wọn ṣe yẹn jẹ́.
0: Àlọ́ nípa ti tẹ̀lé sóun yẹn kí n yànnà náà ẹ̀fọ́n tí o bá ti mọ̀ pẹ́ẹ́nì ọgbà ìyàwó tó bá ń bẹ lọ́wọ́ ọmọ tó bá ń bá ẹjọ́ ọkọ̀ ìyàwó bá ń ní ìbáṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ lọ́wọ́ táìmù yẹn tírúfẹ́ ìyàwó bẹ̀ bá ń so ó máa ń ṣe ìwọ tóyún tó dúró lára obìnrin. Tòru àkíyèsí tí mo kàn tó fẹ́ fàjà ní láàrin yẹn ni nípa tóní so kò ṣe so.
1: Ẹ ṣe ojú òní tì yín mo dúpẹ́ o ẹ kú òun látàárọ̀ sà yóò máa dá sí o ẹ ṣe àdúpẹ́ sà yá. Ká sún síwájú torí ìjọba àkókò. Oh my God.
2: Irọ́ lára yẹ ń fẹ́, òdodo rí bí ìgbà o.
1: Ẹ ló ta ló wà lójú òpó ìní pápápá ẹ káàárọ̀. Mo dúpẹ́ bà mí.
3: Gbogbo àwọn tí wọ́n ní àwọn ìlàkójọ àwọn òyìnbó ṣe ẹ kú rí. Èrí.
1: Atajọ̀sìn mẹ́sàn-án fọkùnrin.
3: Ẹ wá
1: kan gun papọ̀ mọ́ ok. Ẹ
3: kòkúta sínú ọ̀nà. Tá n bá ti gbóná dáadáa. Ẹ̀rọ fíkì ti jáde. Ẹ ti gbé sínú kẹ̀kẹ́ kẹ́ wá mọ̀ fọwọ́. Ẹ wọ́n fọ́sẹ̀ ń fọwọ́ yín. Sórí.
1: Òkúta gbóná yẹn.
3: Ó yọ̀ǹda tó lọ́wọ́ ló ń sábà bí.
1: Ẹ ṣeun.
3: Ẹ lẹ́ẹ̀kì. Ẹ wá ewé. Ewé àkókò. Lápá lápá funfun àti pupa òjò.

0: ẹni tí ọlọ́run lò nínú ayé oníkojúpò káàkiri àgbáyé ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ́ wọ ibi tó ti fọpọlọpọ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́ ìwọ náà máa bọ̀ àwọn jàǹkàn-jàǹkàn sí ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀ tó ẹ mọ́pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù ńbàdàn ẹ wọ mọ́tò ẹjì òkú pátá ẹjì òkú ẹ wọ mọ́tò agbátẹrẹ lórí òkè àdúrà náà mọ́ wọ fẹkùnrẹ́rì àlàyé mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ́ 09033933006 tàbí 00664814555.
1: Matthew ó rí wípé ọmọkùnrin kan ẹnu òwe 4 Samuel 31 fúnra Dáfídì lórí àbí ẹ̀kọ́ ọmọkùnrin yẹn ti fẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ títì bí a ṣe ń kọjá lọ àwọn aránsẹ́ Dáfídì wá rí
2: wọ́n wá
1: wọ́n rí ara Egypti kan ní oko wọ́n ṣe kí ni o ni a rí àbí bẹ́ẹ̀kọ́ bọ́ bá jẹ́ pé wọ̀ lọ́ra làánú kò lè ṣàánú o ṣùgbọ́n tó bá jẹ́ pé òun lórí ọ gbogbo agbára ni ó fi ràn ọ́ lọ mo gbàdúrà aláàánú máa rí ọ oh my god aláàánú máa rí ọ ó rí nǹkan Dáfídì olórí Gòláyàtì ó dẹ̀ lọ ṣàánú Sọ́ọ̀lù àbá ọmọ pé Sọ́ọ̀lù ló ràn lọ́wọ́ Dáfídì lórí ó nígbà tí gbogbo èèyàn dẹ̀ sá Dáfídì sẹ́ẹ̀rí Gòláyàtì ló wípé ara àbòlé lè tẹ̀ ń sá fún àwọn ní kọ̀mọ̀sẹ́ ń tóó kújà ọlọ́mi lè máa ń pa o tẹ́ bá lè fún mi ní nǹkan mo lè máa ń pa ó dẹ̀ jáde ó dẹ̀ pa bá láàánú ṣe rí nìyẹn mama gbogbo ohun tó ń wá kiri ẹ mo béèrè àwọn aláàánú máa pàdé rẹ sàmì àwọn aláàánú máa rí ọ wọ́n máa rí ọ ọ̀sẹ̀ yìí ó ní ọ̀sẹ̀ 72 hours gbogbo èèyàn máa pé sí ìlú àpàtẹrẹ ẹnìkan béèrè pé bó la ṣe débẹ̀ láti ìwo road ẹwọ mọ́tò tó ń lọ sóye dèjì ẹ sọ̀kalẹ̀ ní àpàtẹrẹ ẹ ti débi tẹ̀ lọ́nà láti ìwo road ẹwọ mọ́tò tó ń lọ sí oyè dèjì ẹ sọ̀kalẹ̀ ní àpàtẹrẹ orí òkè náà mọ̀ wọ̀ tẹ́ bá ti dápàtẹrẹ ẹ ti lórí òkè bẹ́ẹ̀ bá ti gbé ẹnu wọnú ìlú àpàtẹrẹ báyìí orí òkè lẹ ti dé yẹn ẹ kàn béèrè pé ń bo lórí òkè gbogbo ọ̀tí ẹ̀ nídìí bíbéèrè ibẹ̀ ti dìlú ó ti dìlú ó ti dọ́dà àgbáyé mo gbàdúrà lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí rẹ ẹ̀yin tẹ́ wà nílùú ọba nílùú òyìnbó máa bọ̀ sílùú àpàtẹrẹ jíjẹ mímu gbogbo nǹkan tó nílò ó wà ńbẹ ìgbọ́ bá wá di ọjọ́ tá a bá parí program lágbára ọlọ́run àwọn opó 1000 ó ní máa fún ní spaghetti méjì lágbára ọlọ́run mo fẹ́ fìyẹn ṣèdúpẹ́ ni o mo fẹ́ ṣe thank god ni o ta ló sàmí ìrànlọ́wọ́ dìde fún ọ sàmí ìrànlọ́wọ́ dìde fún ọ ìrànlọ́wọ́ dìde fún ọ ojú òre ò ní rí bi bẹ́ẹ̀ ló máa rí ẹgbọ́n eléyìí o mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí a jọ bí wa àti gbogbo ẹ̀yin tẹ́ diwọ́ di ṣẹ̀dínú lórúkọ Jésù ọmọ rẹ ò ní mọ ikú rẹ ọmọ ò ní kú mọ́ lọ́wọ́ àìsàn ò ní dì ọ́ àìsàn ò ní dì ọ́ àìsàn ò ní dì ọ́ mami ìwọ náà wàá lo opportunity njó tí ẹ ti débi àpáta mẹ́ta rí tó ń bẹ lórí òkè náà mọ̀ wọ̀ tó o bá là ń ṣeré ni wá wo àwọn àpáta mẹ́tẹ̀ẹ̀ta kò wá gbàdúrà lórí ẹ̀ wá wo báwọn èèyàn ṣe ń gífò testimony mami ìwọ náà wá wo njó ti wọ yàrá àwọn áńgẹ́lì rí ibì kan bẹ́ẹ̀ a pè ní yàrá ẹ̀rí oh my god yàrá ẹ̀rí àrírú ẹ̀rí láyé tó o bá wọbẹ̀ o lè wo ibẹ̀ dẹ̀ ń tutù bí yéèsì ní abẹ́ẹ̀lẹ̀ ló wà ó oh my god tó o bá dẹ̀ wọbẹ̀ báyìí wàá dẹ̀ lọ mọ bọ́ọ̀lù ń sọ̀rọ̀ níbẹ̀ àwọn wòlíì náà máa ń wọbẹ̀ mo gbàdúrà ìlérí yóò ṣẹ fún ọ ọ̀rọ̀ rí ó dayọ o ọ̀rọ̀ rí ó dayọ o ọ̀rọ̀ rí ó dayọ o lórúkọ olúwa ọ̀rọ̀ rí ó di testimony bẹ́ẹ̀ ló máa rí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń pè dádì àwa náà fẹ́ fún yín ní ẹ̀bùn bẹ́ẹ̀dì ẹ ṣe bí olúwa ti ń bẹ wọn ayé máa celebrate tiẹ̀ náà fún orí ọ̀fẹ́ ni lórúkọ Jésù yóò dára fún ọ ìwọ náà fẹ́ fún wòlíì lẹ́bùn bàdì ọlọ́run wọn celebrate ẹ ìyẹn ni pé o máa rírì wàhálà tèmi náà ń ṣe fúluwa mo gbàdúrà gbogbo orin àjò rẹ kò ní dàrú mọ lọ́wọ́ ẹ máa gbọ́ àkáǹt nàmbà ẹ fi sínú àkáǹt nàmbà yìí ẹ̀ẹ̀mẹ́ta péré náà la máa ń béèrè lóṣù kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn ó tọdọ sùn ti ń bọ̀ ẹ gbogbo tó bá wò orí o fún mi ìyìn rere náà ni ọ bá lọ mo gbàdúrà o ò ní makú ọmọ o ò ní rí wàhálà pastor Matthew àkáǹtì chọ́ọ̀chì ni ẹ fún wọn o lórúkọ Jésù yóò dára fún wa.
3: UBA
4: Holiness Anointed Church.
3: Holiness Anointed Church.
4: 10 10 24 24 64 64 03 03 80 80 Lẹ́ẹ̀kan sí 10 10 24 24 64 64 03 03 80 80 UBA
3: account
4: Holiness Anointed Church.
1: Bí olúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ ni ẹ ti wà àgbáyé máa celebrate.
3: Amen.
1: mo ma wo mi kin ri o ina ipade yen why ti la ma lo lojo sunday yen o ba ti di ojo sunday awon woli lala to pade won ri o pade won lori oke no mo wo lati wo road wo ma to to nlo si oye deji e so kale ni apatere ori oke no mo wo ibele ti de yen ibele mi na ngbe loruko jesu yo dara fun a gbogbo eyin ti e nbo si ori oke no mo wo lagbara olohun gbogbo awon branch wa oni mato ma duro si branch wa ni challenge mato ma ti bare ma si ko awon eyan lati ojo thursday titi di ojo sunday ni mato ma ko awon eyan sori oke yo dara fun ati branch wa to wa ni jebode laaro thursday ise kan ta nse lowo ni challenge pelu omi a ma pari e laaro thursday yo dara fun iwo na ma bo ya jo gbadua ora anugba ni ojo sunday gbogbo eyan pata o ma lanfani lati bo mi lowo yo de dara fun eyin te wa nbo si 72 hours o ti bere friday saturday ka to ba wo sunday e je ki nfun ni phone number yi eyin te nbo lati eko te fe wo moto ni egbeda ni water bus stop ni egbeda moto ma wa nbe phone number yi le ma pe gbogbo eyin te wa ni sangota te wa ni yanapaja eyin pe phone number yi ofe le gbe moto de ori oke yo dara fun 08033456865 iyen lati eko gbogbo eyin te fe wa lati eko 08033456865 e pe pastor adegoke sori number yen eyin to wa je wipe akurele ti nbo e pe pastor gideon sori number yi 081 386 291 44 081 386 291 44 eyin te nbo latakure niyan o gbogbo eyin to wa je wipe lati osogbo le ti nbo oko ofele eyin na ma wo lori oke no mo wo e pe pastor michael sorry 081 371 4 0 81 374 0 81 374 0 82 84 bo eyin te wa ni ko ni Ikorodu e pe evangelist ayo si ori number yi 070 849 64 91 eyin te wa ladugbo Ikorodu 070 849 64 91 e mo ba won bo sori oke eyin te wa wa ni Ijebu Ode eyin ti Ijebu Ode e ti ni number lowo number Mr. Kundayomi eyin e pe ofe le ma gun mato dori oke no mo wo 080 522 58 695 080 522 58 695 eyin te wa ni Ijebu Ode mo gbadua loruko Jesu e serere mama e ma ara anu gba daddy e ma riran lowo Olorun owo yin yo te yanu
2: eni abalaba ni baba ori lori o ma je Ajise bi Oyo laari
5: Oso mo jere iwa topolo lo nlo

0: Introducing the new Donut Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Ọ̀rẹ́ ojúlùmọ̀ṣẹ́ ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Mo ti káàṣìẹ̀.

0: ọlọrun kọ jí ọlọrun gbọ ọpẹ wa.
1: Ọpẹ
0: ni o.
1: It's Thanksgiving.
0: Àwọn lọba lọba mo yí ka ọtún mo yí ka ọtún.
1: I turn both left and right.
0: Ẹsẹ púpọ̀.
1: Thank you so much.
0: Ẹsẹ ẹyin kọ ọlọrun.
1: All the record of God.
0: Ẹsẹ púpọ̀.
1: Thank you so much.
0: Gbàdúrà.
1: I pray.
0: Lórúkọ Jésù
1: ti Nazareth.
0: A mi sọ lẹ́nu. In the name of Jesus. Gbẹ̀yìn agbófinró. Àwọn olóṣèlú títí dé gómìnà wa.
1: Ẹsẹ.
0: Ẹyin honorables.
1: Ẹsẹ. Ẹsẹ. Ẹsẹ.
0: Ẹsẹ. A lè mọ dárúkọ yín.
1: We can't be mentioning it.
0: Let's leave it like
1: that.
0: Lórúkọ Jésù ẹ máa pọ̀ sí.
1: Increase.
0: Ẹ máa pọ̀ sí.
1: Increase.
0: Ẹ máa pọ̀ sí.
1: Multiply.
0: In the name of Jesus. Ẹ wo bí sà.
1: Look at some.
0: Ẹ wo bí.
1: Look at.
0: Màá gbàdúrà kan fún gbogbo yẹn lónìí.
1: Ẹ mọ̀ gbàgbé.
0: Mo ní kó o tọ́jú omi ẹ̀fọ́.
1: I ask you to speak to keep your table water or
0: bẹ́ẹ̀ bá rán ti bu omi ẹ̀fọ́.
1: Make
0: sure sá bomi sẹ́gbẹ́.
1: Just take water beside you.
0: Ọlá wà á bu omi ẹ̀fọ́.
1: Wà á fi ṣe tọ́lá.
0: Ọjọ́ mẹ́ta gbáko láì ṣe bẹ́ẹ̀ ni omi ẹ̀fọ́ tá a bá ti parí lẹ́nu
1: ẹ̀mí
0: ìsì ẹ̀ pẹ̀lú omi ìwẹ̀ yín
1: ẹ̀wẹ̀
0: ẹ̀ kẹ́tọ́ jáde lọ́la a ṣe bẹ́ẹ̀ tí ọ̀tọ́ la ni máa wá mẹ́sọ̀ pé a da òróró sínú ẹ̀ pẹ̀lú ẹ̀ àmì ọ̀nà ẹ̀ gbọ́dọ̀ la
1: mo
0: gbàdúrà sẹ́ lórúkọ Jésù ẹ̀ máa rà ánú gbà ó mo lẹ̀ máa rà ánú gbà mo gbàdúrà.
1: I pray.
0: Gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí.
1: All you people.
0: Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ṣebí ọba.
1: All ṣebí ọba members follow us.
0: Gbogbo ẹ̀yin Seed of Kagori Church.
1: All Seed of Kagori Church members.
0: Gbogbo ẹ̀yin alàgbà.
1: All the elders.
0: All the elders. Deacon and deaconess.
1: Diakoni lọkùnrin àti lóbìnrin.
0: Ah ẹ gbọ́ mi sà.
1: Lizzie to me sà.
0: Èmi gbàdúrà fún yín
1: sẹ́. I pray for you.
0: Lórúkọ Jésù ayé ìyá dìde. Gbogbo ẹ̀yin workers.
1: All the workers.
0: From all the branches.
1: Gbogbo ẹ̀ka ìjọ wa.
0: Tìdere títí dé London branch.
1: To London branch.
0: Ẹ ṣe.
1: Thank you.
0: Mo rọwọ́ yín.
1: Lórúkọ
0: Jésù ọlọ́run. Bá a pẹ́ wa. A bá ti dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run. A máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Tó fún wọn ní orí ọ̀fẹ́ láti
1: ṣe.
0: Gbogbo ẹ̀yin tí ẹ fún wòlíì lọ́rẹ́.
1: Mo
0: gbàdúrà lórúkọ Jésù. Ẹ máa pọ̀ sí ni. Mo ní ẹ máa pọ̀ sí ni. Ẹ máa pọ̀ sí ni. In the name of Jesus. Ẹ wá gbọ́ eléyìí sá.
1: Ẹ gbọ́ eléyìí.
0: Ẹ gbọ́ eléyìí. Ọ̀rọ̀ leléyìí ó tẹnu mi jáde. Gbogbo ẹ tẹ ti dùn fún ayẹyẹ bí ìgbéyàwó ẹlòmíì graduation ẹlòmíì ó yẹ kó ti gba fisa ká bẹ̀rẹ̀ sí yin ọlọ́run nípa rẹ̀ ẹlòmíràn ti gbéyàwó ni ẹlòmíràn tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló yẹ kó ti kọ́lé ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti máa gùn kọ̀
1: ó sì
0: rin sẹ̀ ẹ ti dùn fún àmọ́ mo rọrùn jáde lónìí lórúkọ Jésù Adáìló mo ní Adáìló Adáìló. In the name of Jesus. Gbogbo ẹ tẹ wà lókè òkun tẹ ẹ dẹ tó ń rántí ilé tẹ ẹ tún ṣàánú àwọn ọmọ ọlọrun bẹẹ ni àwọn ikọ àwọn ìrìjú ẹ tún ṣàánú wọn wàrà àánú gbà. In the name of Jesus. Àmọye ẹbùn
1: lórí sùúrù
0: mo gbàdúrà ọlọ́run wàá ta ọlọ́run lórúkọ Jésù ọlọ́run wàá bùn ọ̀rẹ́ bùn ọlọ́run wàá bùn ọ̀rẹ́ bùn bí o ti ẹ̀ jẹ́ gbangba ṣùgbọ́n ní kọ̀ọ̀kan mi ọjọ́ mẹ́sàn-án ni wọ́n fi gbàdúrà fún ẹ̀yìn ẹ̀yàn wọ̀nyí ǹjẹ́ àbílẹ́nu ni pé
1: ẹ̀jẹ̀
0: mọ̀ pé lẹ́yìn ìgbà tá a tún parí bẹ́ẹ̀dẹ̀ àwọn èèyàn tó ń pọ̀ tẹ́lẹ̀ o àti ṣàánú fún wòlé ẹ máa rí àánú gbà mo lẹ́ máa rá àánú gbà ẹ ò rá àánú gbà ẹ ò rá àánú gbà in the name of Jesus. Àwọn agbo eléyìí sá. Nti Jesu se yo ya
1: blame. What Jesus did will amaze you.
0: Yeah. Nto se yo ya blame.
1: What he did will amaze me.
0: Mo de fe ko se ki ya no be.
1: And I want to have such miracle. And more than that.
0: O sele.
1: Nino aye ti eno. To have only your own life.
0: En ti o ni sugbon kankan laye owo po.
1: The one that doesn't have repose in your life are not so much.
0: Mo ma bola are koin kan gba.
1: I know that but ma bola are san.

bá pé ọdún mẹ́sàn-án tó ti ń bẹ̀rẹ̀ lórí rédíò lówùúrọ̀ kùtùkùtù lójoojúmọ́. Alleluia, alleluia, alleluia. Apọ́sẹ̀ Dr. Solomon Moses Oni Mustapha Jebi. Bàbá ṣe bí ọba ni Ọlọ́run fi ìran yìí hàn tí gbogbo èèyàn wá ń tọ̀. A dúpẹ́ pé ó pé ọdún mẹ́sàn-án báyìí tó ti bẹ̀rẹ̀. Bàbá ṣe bí ọba ń dúpẹ́. Gbogbo oṣù kẹfà lọ́dọọdún báyìí la máa ń ṣe ìdúpẹ́ gbàdúrà ìyáyọ̀ lọ́nà kan òjọ̀kan. A dúpẹ́ pé láàrin ọdún mẹ́sàn-án yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí, àṣeyọrí, ìbéjìdé ayọ̀, ìdùnnú ló wà níbẹ̀. A dá gbogbo ògo padà sọ́dọ̀ Olúwa tó ń lo His Eminence Apostle Dr. SM Mustapha JP Bàbá ṣe bí ọba nínú ayé onípòtipò káàkiri àgbáyé. Ọlọ́run àwọn àgbà wòlíì tó mú wa tẹ̀síwájú yóò máa gba gbogbo ògo lọ. Lórúkọ Jésù, àmì.

0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-L-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: in one. O mi ni kọlu ku ko fi kun.
1: Daddy Mix.
2: Ọdún Iléyà ti dé. Ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
3: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún Iléyà yìí.
2: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
3: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
2: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi Power Bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
3: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
2: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
4: It's morning, and you feel the urge to rush off again. Pause and grab a bowl. Pour your Kellogg's Corn Flakes into the bowl. Feel yourself let go of the stress as you pour into your bowl. Focus on what nourishes you. Listen. That sound? That's the source of energy, goodness of grains and vitamin. That's Kellogg's Power Breakfast.
5: Breakfast time is Kellogg's time.
6: Splash FM 105.5.

0: lójú òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ́ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ́ bó tilẹ̀ wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú ó ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ̀ Levit 100 MTN.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: Ó ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape her. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner dates for you and your person.

0: Buga Chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlù. Ayọ̀ àti fèrè. Ní pápá eré ìdárayá. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
2: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
2: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágelu 96.7 FM.
5: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
6: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsudent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Boss don't fool me. Music they jam. Person they holla for change. But driver no send. Because that change got sweet. He gets one important corner kick. Your hair don't almost ready. Flying Baba stop works. Because your hair feel wait. Go one enter for inside last minute.

pẹ̀lú nílò dédé. Ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí,
1: kàn sí wa lórí ẹ̀rọ yìí
0: 0800 800 8080.

aṣọ àgùntàn ńlá. Orí ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days open air concert. Wòlíì Ọlọ́run àlàyé. Ayọ̀ Bámi Márùn ẹ̀. Ti CAC Christ Power Center lápàṣẹ ilé ìfún. Sátọ́jọ́ Wednesday 27th to Friday 29th May 2026. Aago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ 5 PM. Olùṣọ́ àgùntàn àgbà jẹ́ ó fẹ́ bláyé rẹ wò. Gbà lọ́wọ́ ìkòkò ayé. Tó ń pọ́n lójú olórí ogun ayé rẹ̀ máa ṣubúlulẹ̀. Ìwọ máa dòmìnira nípasẹ̀ bí olórí àwọn ìránṣẹ́. Pásítọ̀ John Olúwa tó wojú. Pásítọ̀ Joseph Bankole. Pásítọ̀ Rántí Oyèbọ́dé. Pásítọ̀ Dáre Kópọ́lá. Àwọn olórí ẹ̀mí ilẹ̀ ń jáde kó dé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Bọ́sì Adéwà Evangelist Ọlọ́rẹ̀ pẹ̀lú Power Voices ó máa kọrin ẹ̀mí. Prophet Ayobami Emmanuel. Wọ́n máa sọ tẹ́lẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. Láti Wednesday 27th to Friday 29th May. Gbogbo ẹ̀ níbi ìjọ CAC Power Center tó wà ní number 17 Cooper Street. Behind Olùtayá Tire Factory. Òkè Àdó Ìbàdàn. Gbogbo ẹ̀ níbi fara hàn ló máa sọ̀rọ̀ ẹ̀ ní lórúkọ jẹ́.

0: TV. Love it.
1: Ìrúfíà àkọ́kọ́ bí èyí àdúrà ló gbà bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ́ mi èmi ó sì dá ní olúwa wí bí bàtà ọ̀tá ìgbáyégbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tóbi àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi esther abigail àti deborah óyẹ dìde nítorí pé òyìn jáwá kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ebi gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta màmá dr bọ́lá rẹ yóò máa fòrè fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ women intercessory network win ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá amphi theatre ní pápá ìṣeré ńlá lẹ́kọ̀ọ́ sàlámì adámọ́sìgbà ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà lọ́gbà.

0: àkókò ti tó ní ìsìn fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bá a ti ń sọ̀rọ̀ yìí gan, ó yẹ kó ti wáyé ṣáájú àkókò yìí nítorí ìpèníjà ètò ààbò tí ń bẹ káàkiri ẹlẹ́kùnjẹkùn lórílẹ̀-èdè Nàìjíríà. Pé tá a bá ti lè ṣe eléyìí, eku yóò máa ké bí eku, ẹyẹ yóò máa ké bí ẹyẹ, ọmọ ènìyàn gan yóò máa fọhùn bí ọmọ ènìyàn. Kí Ọlọ́run kó ṣàánú wa. Tọ́lá ni mo kò fẹ́ sáré fi àwọn kankan kun ká tó máa lọ.
1: Ká lọ sí àkàtà wọ ní ìpínlẹ̀ Ọlọ́run ọba yóò ṣàánú wa. Gómìnà wa Ahmed Aliyu náà ló ti ṣe àlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìn-àjò ètò lọ sí ilẹ̀ mímọ́ ti Saudi Arabia láti ṣe iṣẹ́ àṣepètè Hajj fún ti ọdún yìí. Ẹnì kọ̀ọ̀kan wọn owó tìjọba fún ọ. Òun náà ni 1,750,000 naira each owó lánà. Ǹjẹ́ mélòó ni arìnrìn-àjò náà? Mídòmídò. Àwọn 2,000 dúró ṣángílítì àti 450,000. Kọ́lọ̀hún kó ṣàánú fún wa ni. Eyín láti àkàtà àtọ̀dọ̀ wọn náà. Ṣùgbọ́n dá abala ìwọ̀n bá bẹ́lẹ̀ ń jàun. Ká lọ káwò wá lágbo ti ẹgbẹ́ òṣèlú. Ẹgbọ́n báyìí bí NDC ti ẹ̀wọ̀n lòun náà ṣàlàyé ọgbọ́n lègi fọ́mọ àgègè ni o. Ẹ̀jẹ̀ ń bọ̀ ọ̀rọ̀ tí wọ́n dé dúró ẹ̀tẹ̀ iwájú ń bẹ̀rù àgbà òfin mi rẹ́rìn. Ìpínlẹ̀ Kogi wọn làwọn náà tó ṣe bẹ́ẹ̀. Wájú wèlé ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ sọ́ra yín o. Ọ̀gágun ayé nígbà kan rí fúnléṣẹ́ ọlọ́pàá Àdàmú wọn ni ẹ̀yọ̀ náà ń kọ́. Àwọn olólùfẹ́ rẹ̀ wọn kò lágbo ẹgbẹ́ òṣèlú ti APC òdi SDP ìyẹn nípínlẹ̀ ti Nasarawa. Ọ̀pọ̀ gan ọ̀rọ̀ òṣèlú ni NDC náà ń kọ́. Wọ́n sún ìdìbò abẹ́nu wọn wájú ìyẹn nípínlẹ̀ ti Abia. Ọ̀rọ̀pọ̀
0: Tọ́lá ni wọ́n ń lu ago sí etí mi pé kílẹ̀ òní tó ṣú a gbọ́ ìròyìn ayọ̀ nípa àwọn ọmọ wa láṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé Desmond Todiji àṣẹ wà ní tìrèké. Ọláláyìnlá ìlàlá ọ̀la Jésù Kristi apárí olúwo labẹ̀rù olúwo mídòmídò lérè ṣítò èyí tá a ṣe náà ó tó ẹjẹ́ a máa padà bọ̀ ní ọjọ́ mẹ́jọ mídòmídò mímímí gbẹ́bàgì ẹjẹ́ alọ̀jàre
1: aláṣejù gan ni ó
0: aláṣejù pàdé aláṣejù.
1: Àpàdé aláṣe tán ló dáhùn. Ago méjì gbàǹkan gbè lágbè wa. Bẹ́ẹ̀ ni ago méje ní àṣálẹ̀ ìyàrí extravaganza ni pẹ̀lú Ọlárẹ̀wájú Adéwùsì Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Elvan Solo ni Olúwayé Ẹ̀sìkọ̀rọ̀ bàbá lẹ́gbàá fúnra lára rẹ̀ ẹ̀ máa gbádùn rẹ̀ gan ẹ̀ gbádùn ẹ̀ pọ̀. Ago méje lówùúrọ̀ láti fún tẹ̀dọ̀ ròyìn lágbè wa alẹ́ ọjọ́ Sunday lago mẹ́wàá. Ẹ já pàdé èmi lẹ́pàdé hùn lórí ètò yín ètò wa ìsinmi aláyọ̀ àmọ̀júròrò lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ọ̀rọ̀ ìdílé náà ni olórí sport ọdúró kori agbèyìn débẹ̀ ẹ̀ ní máyẹ́jú ẹnu láṣẹ lọ́wọ́
0: ilé
1: Aládélájà lorúkọ mi. Yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tọ́sọ̀ tọ́sọ̀ tó ń gbòrò ayé. Àpẹẹrẹ ọmọlúàbí wa orí yín.
0: Ó wà bẹ́ẹ̀. Desmond Todiji, thank you so much.
1: Ó
0: dàbọ̀ ẹ mọ̀ ẹ̀mọ̀rú nǹkan
1: yẹn. Wọ́n gbàtọ̀ ẹ̀.

0: body than me. Yeah.
1: Ti pẹ́ẹ́tẹ́ ti ń bọ̀jáwọ̀ sí. Òkè téńté ló wà láwùjọ ìròyìn rí ìdárayá ńlẹ̀ yìí. Adéronkè Adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jáwọ̀ sí. On Sports FM 105.5, Ìbàdàn. Àwòdì tó rí bàrà lọ́rí yẹn ni. Lékílèké tó rí kẹ fún tún lọ mọ́ ní gínigí sí ni o. Olórí sports tún ti padà ní lápọ̀tò. Ẹ ò ní ìlú tán.
2: Ó dá ẹyin tèmi Adéronkè Adéṣọlá olórí sport Ìbàdàn ká máa vinga mú tún ti dé láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ ní gògì àárẹ̀ ẹ ní máa yan fónà ẹ wọ ẹ ní ṣàwúre gi ẹ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹsìn galu ẹ má fọ ẹjẹ amúra wa.
1: Dédédé mo tún gbé dẹun. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀ lọ́ ní jáwọ́.

0: dùn ní ṣe rọ yàmù yàmù ẹran ọdún mo sì ń jẹ ọlọ́run ló lẹ̀ mí rò ìgbà mo ní o fi ẹran christmas kò fi christmas kìnkìn o fi pawọ́ sí mi níjọ́ kìnìún àrùn dolóò dáhùn àwọn tí wọ́n fi christmas chicken náà fi ṣọwọ́ sí mi wọ́n ti ń jẹran ọdún báyìí bí wọ́n àti jẹta náà ti ń jẹran òní lọ́jọ́ kẹta ọdún mo tún jẹ́ wá mo jẹ́ lórí ìdí àwọn sí mi ọlọ́run ló lẹ̀ mí rò fún mi ọmọ wàá ọ̀pẹ́sì ẹ̀ ní kí ṣe pé o ṣe ẹ̀dùn ó ṣe ẹ̀dùn mo kàn fẹ́ pẹ́sì nẹ́ẹ̀kì ẹ̀ kò sí nǹkan kan pé o ṣe bẹ́ẹ̀sì rèé ẹ̀yin dọ̀ràn mi ò sí kànlá ẹ sẹ́ndì méèlì yín ìmì tí ń bẹ́ẹ̀ lẹ̀ ńlọ àti ohun delivery online delivery yẹn ló dùn dùn e-meat is the sweetest ó jẹ́ e-meat rí àbí ó bá bọ́ sí ọ̀la ó gbà náà bí èbò ṣe ń gbádùn tí kàrá ẹ̀ ó kẹ́rẹ́ yẹ pamọ́ nu ayanran báyìí tí e-meat bá bọ́ sí ọ̀la ó kó pamọ́ sínú ayanran oṣù mẹ́ta lẹ́yìn ọdún iléyà ó sì ń jẹ ẹ lọ torí ó ti gbẹ tẹ́kítẹ́kí ọlọ́run ló lẹ̀ mí rò á kú ọdún o ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀ ọdún ayọ̀ náà láàmú ọ̀ṣẹ̀ á sì ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ kú ojúmọ́ mọ́ nínú ọdún ọdún tẹ́tí ń bẹ̀kọ́ ní splash 105.5 FM ilé fún balágbé fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn nílé bàbá àkàndé gangan ilé ọba àkànjù tí òkú méjì lórí ètò dá wọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kúkúrú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìlì fún òwúrọ̀ tòun jẹ́símọ́ntì òdìjì àgbáwò tọ́tọ́tọ́ àgbáwò tó fà sẹ́mu mi túndé ọláwó olóòtú ètò ìjà wọn sí wúwo wà tí ó pé méjì orí ẹ̀ ti ń bà síbẹ̀ ó ti ń bà plenty kò ní bàjẹ́ bàbá mi adẹ́rùnkẹ́ adéṣẹ́lá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kamavinga ti ń gangan àti bí n tó ṣe pàtàkì tó ṣe kókó sí gbogbo wa ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ní tìmúròyìn ìjà wọn sí láàárọ̀ tòní tó wà dé wípé àwọn wọnú ìròyìn eré ìdárayá nísànsán torí wípé òní òun náà ló di ọjọ́ kẹẹ̀ẹ́dógún láti gbà tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó bani lọ́kàn jẹ́ ló ṣẹlẹ̀ láwọn ilé tọ́tọ́tọ́ ti kó àwọn ọmọdé àwọn ọmọ léńjeléńje àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lé ní ogún niyè ìyẹn níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ àwa náà nìkànnì ọmọlúàbí àwọn ń panupọ̀ kí sáwọn aláṣẹ tọrọ kàn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ikọ̀ elétò ààbò lápapọ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kán jọ kán dákun kán bá wa ṣeun tó tọ́ kán fọwọ́sowọ́pọ̀ lákòókò yìí láti rí dájú wípé àwọn ọmọ yìí wọ́n padà sọ́dọ̀ àwọn òbí wọn ìyẹn láyọ̀ àtàláfíà torí kinní ọ̀hún gẹ́gẹ́ bí abiyamọ tí ń bá rò mí kí n lè rò tán pé to what end láì kan làwọn ará bíi ṣe cross yóò dẹ̀ yẹ kó mọ ta gbogbo wa lára yẹ kí gbogbo wa mọ boil ni pé ọmọdé kí lọmọdé fẹ́ ṣe kí lọmọdé fẹ́ mọ̀ ó fi wá di wípé àwọn á jẹ́ victim àwọn ajínigbé kọ́lọ̀ wọn ọba kóbá wa tó léde iṣẹ́ à ń bẹ̀bẹ̀ ni àṣàkọ à ń bẹ̀bẹ̀ ni àlénu torí tó bá ti kọjá pé à ń ẹbẹ̀ òun náà láàmú ọbẹ̀ lákòókò torí wípé ọ̀rọ̀ ọmọdé òun ni ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin aláṣẹ ìpè elétò ààbò tọrọ kan ẹ dákun ẹ bá wa wọ̀rọ̀ kò fi ṣàdá báwọn ọmọ yóò ṣe padà wálé wa bá wa láyọ̀ àtàláfíà tán padà wálé wa bá àwọn òbí wọn torí pé kò rọrùn láti jẹ́ wípé ọmọ èèyàn wà ń bí kẹyìn wàá mọ ibi tó wà abiyamọ àní fojú sunkún ìròyìn yẹn ṣe kókó ṣe pàtàkì òun náà ló jẹ́ kọ́kọ́ mú gbọ́ ìyẹn láàárọ̀ ti tòní wípé àwa náà nìkànnì ọmọlúàbí afọ́kẹ́ gájòkè yẹn lágẹnú náà ni à ń fẹnukò wípé ẹ dákun ìjọba wa àti kò ilé tí wàá bù ẹjẹ́ ń dáhùn mọ́ bí ẹ bá wa kó wọn padà àwọn olólùfẹ́ mi àti àwọn òbí mi gbogbo wo ní sọmọ ni àní fojú sunkún wọn. Ókè látàpá abẹ ẹ jẹ́ kí n lọ ìyẹn sórí káàṣì ẹ̀. Star *347 *1004 *1#. Tó o bá fẹ́ ta ìyẹn lórí káàṣì ẹ̀ kò ta láti jẹ *347 *1004 *1#. Ta kò jẹ ní o. Bẹ́ẹ̀ Friday Cashport ó wà lẹ́nu ní ìyẹn lórí káàṣì ẹ̀ *347 *1004 *1#. Ókè, ẹ jẹ́ mú ròyìn jà wọ̀n sí láàárọ̀ tòní láti inú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá cricket. Ẹ mọ̀ pé lọ́sẹ̀ yìí náà mo mú wá fún yín. Nípàjọ tó ń rí sí eré ìdárayá cricket lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà ni wọ́n ti ṣàfihàn ọmọ orílẹ̀‐èdè Zimbabwe ìyẹn Stephen Mangogo gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ Yellow Greens lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ikọ̀ àgbọ̀jọ ọkùnrin tó ń gbá bọ́ọ̀lù aláfigbá lórí kòkòrò orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ bó ṣe jẹ́ òdì mímọ̀, ó láfojúsùn wọn. Òun náà ni wípé kí wọ́n yẹn láti lọ kópa ní ICC T20 World Cup lọ́dún 2028. Torí pé lákòókò yìí, òun náà làwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó yẹ káwọn ó bẹ̀rẹ̀ láti rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà ó lọ kópa nínú ìdíje ìfẹ́yẹ̀ àgbáyé eré ìdárayá cricket lọ́dún 2028. Ẹwẹ̀ Mangogo, òun náà ni wọ́n ṣe àfihàn rẹ̀ ní Tafawa Balewa Square Cricket Oval nílùú Èkó. Ìyẹn ni ọjọ́rùú Wednesday tó lè jẹ́ pé àdéhùn ọdún mẹ́ta tó tọwọ́ bọ̀ pẹ̀lú àjọ tó ń ṣeré ìdárayá cricket lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tó fi rọ́pò Steve Tikolo nílé tó fi ṣe ọ̀hún lẹ̀. Ìyẹn rẹ̀ ní oṣù kínní ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí Mangogo bó ṣe jẹ́ òdì mímọ̀, àbí Global Stage òun ti fẹ́ mọ gúrò orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn tó òun ó sì ṣe pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ àti ìjákọ́ṣẹ́mọṣẹ́ eléyìí tó òun ní. Òun ó fi mú orílẹ̀-èdè Nàìjíríà, òun ó fi mú wọn gòkè àgbà nínú eré ìdárayá cricket. Láti bẹ̀rẹ̀ jẹ́ lọ sí Basketball African League torí gbogbo ètò ti tò fún àṣekágbá ìdíje Líìgì eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ nílẹ̀ Adúláwọ̀ BAL. Eléyìí tó kálukú ti mọ̀ àwọn tí ó kópa yẹn láṣekágbá RSSB torílẹ̀-èdè Rwanda, àwọn àti Petro de Luanda torílẹ̀-èdè Angola náà ni wọ́n mú ààyè. Wọ́n ti mú tíkẹ́ẹ̀tì àṣekágbá o. Ẹ mọ̀ pé ikọ̀ mẹ́jọ láti Sahara àti Kalahari Conference àwọn náà wọn kópa ní playoff ní BK Arena ní Kigali lórílẹ̀-èdè Rwanda. Wọ́n fi wá àwọn méjèèjì tán. Ìyẹn nítorí àṣekágbá RSSB àlàálẹ̀ orílẹ̀-èdè Egypt ni wọ́n náà ní ìpele tó kọ́gùn sí àṣekágbá semi final sub ti fi mú ààyè ìyẹn ní àṣekágbá nígbàtí Petro de Luanda tóun fìyà jẹ àlàálẹ̀ orílẹ̀-èdè Libya ní ìpele tó kọ́gùn sí àṣekágbá kejì táwọn náà wọ́n fi wọ àṣekágbá o. Ẹ pé RSSB orílẹ̀-èdè Rwanda wọ́n mọ̀ fojúsọ̀rọ̀ láti jáwé olúborí ìyẹn ní tàádádi wọn. Ó dẹ̀ kó Petro de Luanda àwọn náà mọ̀ fojúsọ̀rọ̀ láti fàkọsílẹ̀ lélẹ̀ nínú Basketball African League ìyẹn ní orílẹ̀-èdè nílẹ̀ Adúláwọ̀ bí ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2026 ní BK Arena ní Kigali. Òun ni ó ti wáyé. Ẹjẹ́ gbé apá kí n lọ sínú eré ìdárayá orí ọ̀dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Kanyin Sola Ajayi eléré ìdárayá orí ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, òun náà ló ń kópa o ní Lake City Kentucky ìyẹn ní NCAA eré ìdárayá orí ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga. Ó dẹ̀ jẹ́ pé arákùnrin yìí 100 meter 9.90 seconds òun náà ló sá o láti ṣe dáadáa ní eré títa orí ọ̀dọ̀ ọlọ́gọ́rùn-ún mítà. Tó dẹ̀ jẹ́ pé ó dúró tán orí ẹ̀ ò tìǹbà síbẹ̀ ni àti bẹ̀rẹ̀ eré ìjì ọ̀hún òun náà lórí Kanyin Sola ló ti wà ń bẹ̀ ló ń kanyin sí ìyẹn fún ara rẹ̀. Devonte Orwell òun náà ló ṣe ipò kejì ìyẹn ní ẹ̀yìn Kanyin Sola Ajayi. Ẹwẹ̀ eré ìdárayá orí ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Favour Ofili òun náà ló ti ṣetán láti padà ìyẹn sí Diamond League ìdíje eré ìdárayá orí ọ̀dọ̀ ni lọ́jọ́ kẹrin oṣù kẹfà ọdún 2026 ibi tí ó ti mọ̀ kópa ní eré sísá orí ọ̀dọ̀ onígbà mítà 200 meters ìyẹn ní Rome leg of the series ní Rome ìdíje Diamond League. Ẹ pé Rome ó gbàlejò lọ́jọ́ kẹrin oṣù kẹfà ọdún tá a wà yìí. Òun náà lẹni ọdún 22 ọ̀hún òun náà ni ó ti kópa lákòókò yìí world number 8 òun náà òun ni Favour Ofili tí ó dẹ̀ máa kojú àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ bíi Melissa Jefferson bákan náà. Julian Alfred, ti ko Saint Lucia, baka na di na Smith, ubu mo pata, ohun na, eni wa jo mo kopa iyen, eni Rome series, DJ yi, e ma gba wo pe ati mo se, mo sare fo lede Nigeria, to do e po lede Turkey, to mo ta wo si, ko pada work yo, iyen fu favor of feeling, sugbon o ti pada wa, iyen lati wa soju lede Nigeria, mo si n ba soro lowo pe, mo bon le ki o fe, o ya de ajo soro. Okay, and then I said, Dry, I bought a laugh. I said, I don't say the rabbit laughs, but little than Nigeria, join FF. I wanna. You want to fear, I want you. See, Billy, Ellen, Mary, the logo, the round of 16. You need your Women's Federation's Cup. Oti ma waye iyen ti ta won obirin en to ti wa DJ Rivers Angels ohun na no mo koju Abia Angels ni Eket iyen ni ipinle Akwa Ibom o de je pe ojo keji osu kefa ohun na ni gbogbo awon figabaga yi ohun na lo ma waye o ki eje mu bayi Rivers Angels ati Abia Angels Eket ni Akwa Ibom na ti ba figabaga won Esiro Bokwins ati Remonster Lady ilu akuru eni la ago Howdy Yamin Queens I want the Heartland Queens and you gonna go to our own. Ibom Angels, I want to buy Esa Queens, Oka, not to go by our own. The United Queens, and Sunshine Queens, you are Abuja. Ipo, Ashington FC, as a Confluence Queens, you are no good if you ever got what you are. Delta, Delta Queens, at Edo Queens, Oka, and you to why you. Niger Hotels, at Nassau Amazon. If you go to Nigeria Tales at Nasara Amazon, Kaduna, oh no, you see why you look on your chair. Oh no, no, for this one, oh, Latin bash, you can buy DJ, you need to cop. In Bat Nigeria, Banco, you are reggae boys, so you let Jamaica, and you're just Saturday, Ni Charlton Athletic Stadium. Yeni lu London olukọ ni eje o gbosuba kale fun awon agba bọlu re mo se dada ngba tan Zimbabwe nipele to kongu si asekagba semi final nibi ti Femi Aziz o ti mi awon ni beji iyen fun olede Nigeria ejo mo se je ko di mimo ohun o awon omo ile to mu kojo lakoko yi mo se dada iye fole de ni ohun si ni fi awon omo ni o da je pe awon omo tin je gbadun to de fun iye ni fi gbagbaga awon akoko ona latiri author okonko to de je ke awon agbowo eyin chibweze oputa chibuike unwaiwu baka na igo ogu ati obina ugboke ohun na ni mo gba awon tin se dada iye fun lakoko ni o je bi se je ko ju mimo Ola won ri daju o ma won fe ni se kan mo lede Nigeria iko super ego ni Cray Valley won se gbaradi won se gbaradi yen ni ana o le pe gbaradi won to gbe ni oni lo ma waye ki ke gbaga won to waye iyen ni ola o lede Iran ohun na ni won si je odi mimo pe awon si nduro de visa ati lo iyen ti orilede America fun idije ife eye agbaye eni ti se asojo orilede Iran ti orilede Mexico in ambassador Abuvazi Pasadidesh ohun lo nje ki eleyi lo nje ki odi mimo oni ewo lakoko yi ibi ti awon ti kokon fe sibu ba agbara de awon si Arizona lorilede America ni won pelu visa ile tawon ni awon ti lanfani lati sumo Mexican border city of Tijuana ohun na awon ti se sugbon gbogbo visa ile tawon ti elu awon ti ri o ewo ko diga baga awon meta kokon ti won ma gba Los Angeles ati Seattle ohun na lo ye kan ti gba lorilede America oni pelu gbogbo tin lo yi visa ile ti awon fi wole lori awon agba bolu o fi lori awon officials to ma tele awon ti ri de ye ko ma lo be e je ka awon alami to mi gba bi wole la ro to ni a ma ko ojumo abi ko do adiro gba lati ta won
1: ako ojumo wa to kun ako ojo gbara le ako ako ya ko aseko odun ke la se loke pe
0: ke ba recording gboru e bu se ran du yin wa lowo e
1: sugbon a to kun e se kan to dun mi la ro yi
0: ah ah
1: igba ti awa meta bo te je pe ayanana la wa ti a jo wa lori eto teyin wa bere eto ti e wa bere si ni jeran ti awa ti awa
0: mo je lo wole ni
1: awa ta wa ja ta wa joko ti e ti e le wa so pe o ya o won gba ile won gba ile se bo se sinu
0: e mo binu ba bo ko mi mo pe nu obi yin emi ro pe yin na ti jeran yo lana ni pe pe kini kan
2: bo
0: ti
2: ba ma jeran wole ni
0: si at augustus awon na fa
1: bo ti e ba je pa ba je to ba je pa wa na ti jeran lana sugbon ati jo wa ni kunu kunu bayi bu fun mi bu fun oni te ba yin na se fi eran sa
0: la e je wa ko mi lo ya
2: ko pe
0: to
2: mo
0: pe fo
1: iwo na fi sara iwo na fi sara a jo fi sara ni
2: abi da na je wole o le fi ka wa ara le ni si yawo enu la so la fi ka wa ara le o ba wo jeran ni
0: olo lo mi re mi ebi ni mo pe yo fa ibinu yo
1: ko ti e fa ibinu yo
0: mo fe fi eran yen oppress awon augustus ti o ba mu chicken december ni o lo je gba ba yen pe o se mi o mo kan fe press neck e ni ipa ato mo lara
2: a ko ju mo rale a ko ju atoko akolaji mi ni ade ko asepo odun emi asepo pe
0: o da into iroyin to ni se pelu dije fe agba e mo fe je ka sapi yewo oro lede iran abdukodi aso ni ojo ru wednesday abi asa ti so lo se ti orilede mexico ti lawun pada gba won lalejo bi to ye kan ti se gbara di arizona orilede america ni won le training be mo bayi orilede mexico ti joanna ona ni won gbe won lo ni won ti le pada se sugbon ni ati visa ta won te fi lo ibi mejeji oni ni may 29 awon o ti ri debi ta won ti so pa won fe mo gbara di lati ma lo iyen fun diji fi bayi emi o da be ni po ti fe mo o ti fe mo ri bakan bakan bayi iyen lo loju tete mi bo lo se ri iyen lo do tete yin
2: e se ri emi ri pe oro yi tin di bi pe won da iye kan si ni tori ta ba ko si emi oro boya to kan ajo ifa oro yi kan ore bi pe boya won ma delay orilede iran lai se nto ba fe fun won boya tori pe won orilede iran ati usa
0: ojo
2: ni kini bo se ri bi toro yi wa ni pe enko usa no wa lara won to gba idije yi emi ko ban to fun ajo ifa ni ifaseyin die ni bo ngba ti orilede mexico ti lohun ma gba iran lalejo to orilede us lo ye kan ti gba lejo bo fun to wa nle tele mexico de lo ma gba lejo won so emi oro boya kankan je dile to le je fun ajo ifa lati ma fun won ni ticket won abi lati ma fa ifaseyin fun won be
0: abdulkadri ijoba orilede america abi ijoba orilede mexico awon ijoba orilede lo ma stamp visa fun yan lati wole nibi to ro nlo bo je pe eyin official mewa lo le tele won wa o abo official marun ni o pelu awon agba bolu metadini ogbon te ti mo ruko won ta ti furuko won le sabi ajo fifa ni e le fun ni visa la koko yo kan le mo ki ma ti wa la visa ba wa lorun lede iran la koko igba wo gan ni okan won fe bale tan fe parako okan po si figa maga ti won ma gba
1: se te ri pelu nkan to ti en sele yi gan ko si bi okan won se papapo tori oni yi a gbọ iroyin pe tori wahala ton sele laarin orilede US ati orilede America ṣugbọn emi kan ri pe seri bola lafesegba unity ni oni bola lafese pa pa julo idije ton fe gba kini won pe oruko idije World Cup yen ni pe gugu agbala aye agbarijopo gugu agbala aye o fe gba ifigabaga ta ba si won ninu fi idije to lagbara ju to solid ju idije fi eya agbaye ni ajo fifa lapodo temi emi ri pe bi ba to ba je pe won ti mo se won se ni tori lati akoko se na te ba mo pe tori pe wahala to lo laarin iran ati orilede america boya ko ti eye ke ti so pe iran o ko pamo a mo pe looto dandan taidan orilede to gbalejo yo gba bolu
0: ben
1: orilede iran kan lo gbalejo so igba ti wahala si ti de yen te ba ti mo yi pe oye tori looto e mo ja tara wa ifigabaga le bere ki wa la osu yo tori inu ahe oloyilede na o mo ti gba bolu pe ko si nkan ti o le sele ene ara jo gbogbo wa sugbon igba ta jo ri wa na ti wa ri bayi emi ni pe kokule ye ko je pe wo kunle wa pe oloyilede ran pada mo lapodo temi ni o tori pe wa la won igba ti o ti di pe o ti dokun tori awon to fe gba bolu gan kina fi gba bolu nilu to mo wi pe awon jo ja ogun so lapodo temi ta ba ti so pe o ya won tun gbe orilede yin na ko nbe won tun gbe won lo si orilede mexico abi won gbe won lo so orilede canada na the same thing na no sele mo ja tan ra wa so lapodo temi ajo fifa awon ti won mo pe won fe ja ki iran o ko pa ninu dj won gbodo ti ni awon atuto to gbogbo
3: tasipo ti gbodo wa gbo da o bye bye la se se o bye bye la se e ma wo ri o bye ni o a mo pe wa la se e ma wo bye sugbon lati ma je pe le ni ola awon gba royin pe o le de na enu kini kan ko je to ko bojumu unity ifosowopo oke agba o la pe idije fe agba yeso la po do temi ti ajo fifa se yi bi gba ti ba ye pe won fe ma fi owo owo re mu idije ni na podo temi tori pe ko ye ko ri bai ko ye ko ri bai ko ye kekule pin na mo pelu wahala ogun ele to sele kekule je kan duro la yin wa mo fi wa
0: se yi ran o wa qualify lasan
3: e se bi na ti igba ti ni ibere ibara na ti ni awon na ti se to lati ko ninu dije yen pe awon na kule se to sugbon e wa pe iwon yin ti pada jaye pe amile America so wi pe ko si wahala kan laarin awon atawa gba bolu ka ma gba bolu wa gba bolu sugbon ija wa gba bolu o le fi fokan ba le gba bolu
0: mo wo pa mo wo eyin e wo mo si ologo lo no le mi ero okay eni ti se are idije ntojo mo ere idaraya fifi okan saye iyen mu to sport ton pe FIA Mohammed Ben Sulayem ohun lo ti je ko di mimo ipi e wo bo mu se wa yi ohun ti se tan lati wo iye gba teyin o mo lo ge bi are ajo FIA gaga bo se je ko di mimo akoko ele tan lo lowo yi en to ba lo sa meta le yan le lo e to tun mo si pe odun mejila ohun na won si tin yan sipo ese tun yan yen ninu osu kejila odun to koja ni odun mejila le yan si le lo o peju sa meta o tun wa je ko di mimo o mo fe se agbeyewo iye sa eyan le lo iyen ninu gaga bi are ajo FIA eri ko sibi to se iluwo si olodun le meru tan tun ma pada di ja tojo oja mo so fun pe solar telecom won ti ko ebun fun wa aro ilesi predict ta bo so jopo kan bande do re facebook wa splash 105.5 ibadan ke so enter ro pe yo gba idije fifa champions league laarin arsenal ati psg every prediction in show whatsapp abi yen eyan merin abi mawon akoko to ba gba ohun na la ba ba pada da soju opo le afoyan meji meta lanfani kan po wole kan fi prediction arsenal ati psg kan fi ita to lebu to joju ebu kabiti kanka o wa nle te gba lojo aje atodo solar telecom be mo gba gbeju opo ka se *347*1004*1#. Ẹ jẹ́ ń dá gbogbo lè pójú owó tó wá bá padà dìjà wọn sí tẹ̀síwájú ẹ kú kalẹ̀.

0: TV. Go TV. Love it.
1: Gbogbo ọ̀nà nílé títí ti fà ní mọ́ra láràárọ̀.
2: Kọ́ọ̀bù kan, bówo ni kan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ ni tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kó ojúmọ́.
3: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: O dáná, sọ ká gbọ́.
3: Àbí.
1: Pẹ̀lú ilé títì, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Ilé títì, ó wà fún ìṣọ̀kan.
5: Ọdún iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
6: Ìgbàládùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
5: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
6: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
5: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
6: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
5: Itel, gbé ìgbé ayé tó rọrùn.

0: joy, nourishing goodness for every side of you.
1: Láti
2: Olúndé. Àṣekágbá ìdíje UEFA Champions League, ó yẹ ṣọ prediction yín.
1: Kí ló sọ?
2: Àṣekágbá Champions League lọ́la ta, kí ná máa gbá Arsenal àti PSG?
1: PSG 2-1, PSG tó win.
2: PSG 2, ọmọ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ni yín tí ẹ sì lẹ́jẹ̀?
1: Arsenal.
2: Ẹ?
1: Ó máa kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal.
2: Ẹ tún wà, ikọ̀ wo lẹ́yìn support, club wo lẹ́yìn support?
1: Manchester United
2: ó ti dà kò sí wàhálà, ẹ ṣeun gan ni kò ní bàjẹ́, ẹ bá gbà á jẹ mọ. Ẹ tún gbàǹgbé kan sí, gbàǹgbé kan sí. Ẹ lọ, ẹ káàárọ̀ o.
1: Ẹlú, ẹ káàárọ̀
2: o. Ẹ káàárọ̀ o, orúkọ yín àti ibi tí mo ti ń pè mí láàárọ̀ yìí. Ismail.
1: Sulaimon
2: Ibikunle láti bo.
1: Láti mi.
2: Ah, ojú òpó yín ò tọ̀ láti.
1: Ẹmí, ẹmí.
2: Ok, mo ń gbọ́ yín báyìí.
1: Arsenal 3-1.
2: Arsenal 3-1. Ìsọ̀ Sulaimon Ibikunle láti bo, ń bo lẹ ti ń pè mí.
1: Ọmi.
2: Láti Ọmi kò ní bàjẹ́, ẹ̀bọ̀dà Súlẹ̀ ẹ̀mọ́ wọ̀rí yòókù òdì ọ̀la, òdì ọjọ́ ajé ká mọ̀ bóyá ẹgbà, àpò kan bá gbà, ẹ̀bùn ti wọ́n ń lẹ̀. Ẹ gbé kan sí, ìkànpéré. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
1: Ẹ̀lú ẹ káàárọ̀ mà.
2: Ẹ káàárọ̀, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo lẹ̀ ń jà fún? Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo lẹ̀ ń jà fún?
1: Man U ni Manchester United.
2: Ó sọ́wọ́ èèyàn ọmọ Man U láàárọ̀ yìí o, ta ni ó gba Champions League, Arsenal àbí PSG?
1: PSG ni 2-0.
2: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
1: Mojeed Owu láti ìlú Adáwáyè.
2: Mojeed.
1: Sojeed Owu.
2: Sojeed Owu láti Àgọ́à.
1: Ìlú Adáwáyè.
2: Láti Adáwáyè, kò ní bàjẹ́, kò ní bàjẹ́. Ẹ̀wọ̀n ni 2-0, ọ̀tẹ̀ ipò láàárọ̀ yìí. Àwọn ọmọ Chelsea mo ti rò pé wọ́n sọ pé kí Arsenal mọ̀ gbà, àmọ́ àwọn ọmọ Man U náà tún dúró sí wọn lọ́rùn.

0: láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash rè é. Splash 105.5 FM. Ilé tó wà nílé Falafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Faisal. A tún ti dé lọ́sẹ̀ tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kanjọ̀ kan tó jẹ́ tẹ̀lé ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Àdúpẹ́ fọlọ́run gọba o. Òun ló sọ̀rọ̀ lọ láyọ̀ àti àlàáfíà lánàá. Akẹ̀dẹ̀ tí wọ́n darí padà sórí ètò lọ́sẹ̀ tèní. Ó máa dùn gbẹ́gbẹ́ máa kẹ́ sórí pa àti pé gbogbo rẹ̀ pápá tó gàzalẹ̀ ó yá join together. Má ń sọ nípa ìròyìn lọ́lọ́kanjọ̀ kan tó jẹ́ tẹ̀lé ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò. Eléyìí tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí náà la máa fọ́n síra wa la. Ìyẹn lọ́sàn tèmi ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Tudije, àgbàwo tí ò gbọ́dọ̀ báwo jẹ́. Ó gani mí fi dá wa tí ó máa jẹ́ kí lọ́fà tí mo gbọ́ dáadáa níbikíbi káàkiri àgbà ńlá yé. Tún dí ọmọ ọlọ́wọ́ olólóòtú ètò ìyàlẹ̀ Swagosi nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Amzat lórúkọ tèmi di top striker eléto gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa kán sí lọ́sàn tèmi. All right, ẹ mọ̀ pé lọ́sàn yìí a tún láǹfààní láti gbẹ́nu sí i. Ìyẹn káṣẹ̀ torí pé a tún ti po gbogbo rẹ̀ papọ̀. *347*1004*1# ni. *347*1004*1# *347*1004*1# ló máa gbé ẹ débẹ̀. Àwọn owó tẹ́ láǹfààní àti jẹ́ owó tó wà nílẹ̀ tó pọ̀ dáadáa. Owó rẹpẹtẹ owó jaburata ó tún wà nílẹ̀ báyìí tẹ́ láǹfààní àti gbẹ̀nu sí. Ìwọ sáàmà ṣe kínní ẹ̀ play 3 ticket get 30 ticket náà tún wà nbẹ̀ o. Ẹ má pọ̀ ọ̀gbọ́ o. Play 3 ticket get 30 ticket ìyẹn náà tún wà nbẹ̀ o. Má pọ̀ ọ̀gbọ́ o. A ti láǹfààní lọ́sàn yìí, a láǹfààní láti tútù désàlẹ̀ kòkò bá bá ń sọ. Bá a bá ń sọ nípa ìdíje àṣekágbá. Ilé tó tún máa láǹfààní láti wáyé lọ́la. Ìdíje àṣekágbá tó máa wáyé lọ́la. Ìyẹn UEFA Champions League final láàrin ikọ̀ ti Barcelona ni máa ń kó sí gbogbo èèyàn lẹ́nu àbẹ́ wa. Barcelona torí ọlọ́run ẹsẹ̀ yìí tán. Níbo lẹ ti lọ ṣiṣẹ́ burúkú yìí? Níbo lẹ ti rèé ṣiṣẹ́ burúkú yìí torí ọlọ́run Barca? Tọ́wọ́ jẹ́ pé every corner every angle ọ̀rọ̀ Barcelona lẹ́vrìbọ́dì ń jẹ lẹ́nu báyìí. Àwọn sẹ́bùkù yìí níbo lẹ ti rèé ṣe? Tọ́wọ́ jẹ́ pé tọmọdé tàgbà ariwo Barca ni wọ́n ń pa káàkiri ìgboro ayé. A tún fẹ́ dákọ̀ àwọn tí wọ́n gba UEFA Champions League final. Barcelona tún kó sí àlẹ́nu ọgbọ́n wo lẹ̀ ń dà? Níbo lẹ ti rèé ṣiṣẹ́ yìí? Ọ̀dà kò burú o. Ẹ bá àwa náà ń bẹ̀ o. Torí pé UEFA Champions League àṣekágbá tí ó wáyé láàrin ikọ̀ Gunners àti ikọ̀ Paris Saint-Germain ni. Ikọ̀ méjèèjì tọwọ́ final nu kò sí Barcelona ń bẹ̀ ọ̀rọ̀ wọn ti sú abá yìí o. Every corner every angle ọwọ́ wọn là ń bá o. Bí wọ́n ṣe ń gbé ọmọ bẹ́ẹ̀ wọ́n ń gba ọmọ bẹ́ẹ̀ wọ́n ń mú ọmọ wọ́n tún fẹ́ máa jí ọmọ náà o. Ẹ ṣọ́ra o, gbogbo ìwọ́n tó bá ní defender tó jẹ́ left footer mo ń lẹ̀ rèé mu pamọ́ o. Barca ò gbọ́dọ̀ rí o. Wọ́n bí ko lọ́wọ́ yìí o, wọ́n ń para gidi gan tí èsè díẹ̀ o. Ara nǹkan Gaza wọn lára nǹkan ń jò ní ara nǹkan Barca báyìí. Ara ti kan Gaza lọ, ara wa nǹkan Barca báyìí o. Níbi tọ́rọ̀ dé dúró yìí, níbi ọ̀rọ̀ Barca dé dúró yìí. Kódà mi bá rí ìyàwó tí ọ̀gbọ́n tọkọ rẹ̀ wọ́n lè rà á. Mi bá rọ́kọ tó yẹ pé ìyàwó rẹ̀ ọ̀tọ́jú dáadáa. Barca ó gbé o. Ìyàwó tọ́jú ọkọ rẹ̀, ọkọ tọ́jú ìyàwó rẹ̀. Barca ń bí ko lọ́wọ́ yìí. Wọn ò mẹ́nìkan lè yé rà. Ọlọ́run lọ́mọbi tí wọ́n ti kan owó burúkú ọ̀hún. Mo ní ìwọ́n gbé yín débẹ̀ lọ́sàn-án yìí. Ẹ fọkàn balẹ̀. Ìwọ́n gbé yín débẹ̀ bí mo ṣe ṣàdéhùn láàárọ̀. Ìwọ́n gbé yín débẹ̀. Ẹ má fọ ṣùgbọ́n ẹjẹ́ bẹ̀rẹ̀ báyìí olùkọ́ ní ikọ̀ jẹ̀wẹ́wẹ́ tọ́jú orí wọn ń bẹ lábẹ́ ọdún mẹ́tàdínlógún ikọ̀ ti flamingos tó bá ti ń di lọ́jọ́ sunday flamingos ọmọ kojú olóde ti guinea wọ́n bí fọ́mátì match la lè pé torí pé gbé ìgbésẹ̀ àkọ́kọ́ gan ti sọ ibi tọ́rọ̀ ń lọ ìgbésẹ̀ àkọ́kọ́ ti sọ ibi tọ́rọ̀ ń lọ ìlú abidjan ló ti wáyé ibẹ̀ ní guinea lò gẹ́gẹ́ bí ilé wọn torí wọn ò ní pápá àṣeré tó jojú ń gbèsè ibẹ̀ sì ni ikọ̀ ti flamingos ṣe pa wọ́n mọ́ ní góò márùn sódò ẹ̀gbọ́ ẹni ẹ̀ wà náà ń góò márùn sódò lókè ta tí wà ń bọ̀ àbá ẹni ọ̀nà tó fẹ́ ń bọ̀ ń bọ̀ àbá mọ́lé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ò ṣe pìrìdíìtì lóòótọ́ wọn ó pìrìdíìtì eléyìí flamingos ọjà olúborí wọn yan yọ kọjá wọn sẹlẹ wọn jẹ lápá ọjọ sunday ló máa wáyé pápá sí remo stars tó wà nílùú kẹnẹ ibẹ ni ó ti wáyé ìyẹn lọjọ sunday ṣùgbọn olùkọni náà fi yọ sí o olùkọni ikọ flamingos ó náà fi yọ sí àwọn òní fọwọ́ ẹ̀rẹ̀ mú ìfigagbága yẹn torí pé kò sí púsùfà lẹ́nulẹ̀ adúláwọ̀ olùkọni flamingos lọ sọ bẹ́ẹ̀ o ẹni orí pa márùn lókè ìta ṣé yẹ kó àná ọmọlé ní márùn àbí mẹ́fà ni ọ̀yà sọsẹ́tọ̀ bá fẹ́ máa kọ́kọ́ fi sí olùkọ́ni ilẹ̀ bọ́rọ̀ báyìí rìbá mọ́ ọ lọ́wọ́ yà sọ sẹ́mi ìtọ́ kọ́ kó fi sí olùkọ́ni ilẹ̀ lọ́wọ́ kan ní bóyá iṣẹ́ alága àdúrà àti alága àjókòó lọ padà kọ iṣẹ́ tó lè kọ́nù á rí pé ẹni ọ̀nà márùn-ún mọ́ lé rẹ̀ ọwọ́ abọ́ ń lé ó sì pa ọ́ lẹ̀bi ẹran sọsẹ́tọ́ ọba kọ́ ni ò nílé rẹ̀ ló ti nà márùn-ún o èsèpọ̀ ọ̀nà márùn-ún lè rẹ̀ ọlọ́lé rẹ̀ o ok kò jù bẹ́ẹ̀ náà lọ báàrin yẹn ṣe rí nìyẹn aago méje àbọ̀ lásàlẹ̀ ọ̀la ni unity cup àṣekágbá láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè ti jamaica alẹ́ ọ̀la 7:30 p.m. ló máa wáyé a ti wo champions league tán tí ọba wọ extra time ni o tí ọba wọ extra time a ti wo champions league tán ó ṣeéṣe kọjá pé orí celebration ló máa bá wa that is to say bí ikọ̀ gunners bá gba orí after party celebration ni match yẹn ó bá wa bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n tó bá rè é já sí ìdàkejì ẹni ìdàkejì wo ìwọ náà bíra rẹ léèrè mi lọ́mọ sọ pé kí n sọ ìdàkejì ṣe ìwọ ọmọ ìdàkejì mo ní tí àṣeyìntì arsenal bá wìn oní tí arsenal bá wìn àmọ́ celebrate ebi dàkí nínú àwọn tó bá wá bọ́ sí ìdàkejì ọ̀hán bẹ mí pé èwo ni ìdàkejì èmi ọmọ ìdàkejì ẹnu tèmi ni kí wọ́n ti gbọ́ pé ìyá títà ṣe kinní kan ó bá bọ́ sí ìdàkejì kálukú ọ̀lọ́ lé wọ́rọ́wọ́ ni o ẹ máa bá ń gbọ́ pé kò ságógó kò sí sẹ́kẹ̀rẹ̀ kò sómele kò sí bàtà kò sílù kankan wọ́ọ́rọ́wọ́ ìdàkejì nu ni ọmọ ìdàkejì ọlọ́run ó jẹ ọmọ o àwọn olólùfẹ́ mi gan náà wọ́n máa wá ìní mi ẹ má fọ́ a máa analyze arsenal psg lọ́sàn-án yìí lágbára lọ́wọ́ ọlọ́run báàrin yẹn ṣe jẹ́ nìyẹn ọ̀hún yá pápá káṣíẹ̀ mo ti sọ fún yín ipa tún yí kótó àwọn èyí ó tún gbọpẹ́ and in the next 25 minutes a yí kótó yẹn báàrin yẹn ṣe jẹ́ nìyẹn mọ́ gan o *347*1004*#*347*1004*#1# #1# leléyìí o mọ́ da kóòdù yẹn pọ̀ mọ́ra wọn o ọ̀tọ̀ ni kóòdù ti lágelu ọ̀tọ̀ ni ti kóòdù ti splash fm ni mò ń gbá sí ọlá àtọ̀ ń gbọ́ yìí o *347*1004**#*347*1004*#*1# òun gangan ni ó gbé ọdẹ bẹ o báàrin yẹn ṣe jẹ́ nìyẹn bá a bá ń sọ nípa ti kóòdù yẹn mọ́ relent mọ́ wara o mọ́ wora rẹ̀ ran mọ́ relent mọ́ wara ro mọ́ wora rẹ̀ ran. ìwọlọ́kàn lọ́sẹ̀ yìí ó tá a bá sọ nípa ti káṣẹ ìwọlọ́kàn lọ́sẹ̀ yìí ó dẹ̀ tún lè borí ẹ̀rọ ilé ààrẹ ìlújára wọlé www.kashe.ng ẹ̀yin gunners ọwọ́ yín dà ẹ̀jẹ̀ kára ọwọ́ yín o gunners tó wà lórí ẹ̀rọ ayélujára ẹ tẹ láìkì mọ́ fẹ́ wo nǹkan kan ni o ẹ gbé láìkì débi tán lápẹ̀rẹ́ ìfún yín ní bí ìṣẹ́jú bíi márùn-ún àbí mẹ́wàá mo fẹ́ fi wo ìtútẹ́ ẹ̀ fẹ́ pa lẹyin yen wa ta sawon idakeji awon alatako awon igun tinu nbi e ma awon igun tinu nbi awon yen awon alatako bi Chelsea bi Man U bi Liverpool bi tatunina bi Madrid bi Barca awon igun tinu nbi niyan ti won fe kora po koju yin lo la awon alatako niyan mo ti koko fe yin ni chance bayi Gunners to wa nbe egbe like debi to lapere mo fe check in kankan laarin iseju bi marun tin ba wa ti wo ti yin to in wa bo sori awon igun tinu nbi alatako to ba ele je pa won gbe like ju bo se ye lo ai ma se pe borele lola tori Gunners se ka won paro fun awa e laun iwon ba ta sere nu yin bayi lola wo ah Chelsea nbe lohun oh my god mari Chelsea ni o wa gba league ni gbogbo re o wa tutu ni ta ni ah gbogbo e si adakeroro bi igba te yen ba nse kini kan oga o Chelsea Chelsea of ah Chelsea mo tun gbedi fun won mo tun gbedi fun yin o Chelsea mo gbedi fun yin o ah Chelsea e ti dafi imuma to nile to loko gbogbo economy o ti yato yo ti boost yato lati je ti gba league yen ko je pa ni won Champions League final okan koda e mo yata yoto ni gbogbo re o mo lo Arsenal gba league bi igba ti kini kan ba ku mo yan lowo eh oga olara yin o Olorun o se yin daada o oga lara e tun lawon like ah tori yin ka tun te like e ale gba Champions League iru yin na won wa nbe Chelsea nbe lohun laarin iseju bi melo kan yin pe eyin alatako mo fe fi ka fi fi mu awon igun tinu nbi se ti mura le e ma je ma sare leteti o ya iko Gunners won ti balẹ silu Budapest lale ana bi en de se wa balẹ yen won balẹ ti kara ni o oke pataki lara gba bọlu won to ti lo sile are lati bi osu bi melo kan maybe osu bi meji abo o ti pada de o Julian Timber ti de o Julian Timber ti de o si de torotoro ni toro gbaradi pelu awon akegbe re lana lati bi osu bi meji abo be ba gbagbe inu osu keto odun ta wa igege on lo ni hamstring nigbati Arsenal ti won koju iko ti Everton ni o sugbon lana won jo bale bagel lasale ana si lo Budapest lo lede Hungary ni won jo bale ni ele to tumo si pe o wa lara squad ele to fe gba se kagba o wa se se komo bere fi gagbaga o ni se pelu bara re ba se mokun si ati bi oluko ni ati awon osise leto lera nti an ba ri lori re ko to ni pe amo boya yo be sugbe ka mo paro ka mo jale oke pataki lara awon ati won se dada pelu ko Gunners o ni Julian Timber o na lo je e ja mo wo ti o se gbe o se je bo ba de lola o ya gbagba lati be se ka roju oja lo nso o de ja roju oja e ma gbagbe pe mo ni ase kagba to ma waye lola a lanfa ni lati tan imole si losan yi ase kagba to ma waye lola o ya gbagba e ja loju oja ka lo pa akade ba abade ka ti owo waju e ku kale
1: out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up 737. The GC Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime.

ẹ káàbọ̀ padà látọjú ọjà o. Ìkànnì Splash 105.5 FM ilé tó wà nílé Bálábẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ tánjọ́ pé ní o gbọ́dọ̀ Foizal tọ́ba igbá yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹlẹ́wò 1500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹlẹ́ ọ̀kànnì ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì ti Splash 105.5 FM. Àbí jẹ́ gẹ́mọ̀ fan family lórí Facebook. Lórí TikTok at Top Striker 100 kájọ máa gbẹ́rà kàsídà lápá abẹ yẹn. Ó yá pápákọ̀ láti bẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀ á tẹ̀wọ́ wájú. Ó di ní ikọ̀ ti Barcelona, Almighty Barca. Ìròyìn jẹ́ kó di mímọ̀ ẹgbọ̀n pé láàárọ̀. Mo ní ikọ̀ Barcelona oríṣiríṣi ọwọ́ wọn ń yọ. Àwọn gangan làbá máa pè ní alára àgbà ìdá. Torí pé wọ́n ti gbé ìgbésẹ̀ o, mo ní wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ lórí Julian Alvarez. Wọ́n ti gbé. Àní wọn ò jẹ́ kí nǹkan kan ó tutù lọ́wọ́ yìí. Wọn ò jẹ́ kí nǹkan kan ó tutù. Bí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ wọ́n ń gbé ìgbésẹ̀ tẹ̀lé. Bí wọ́n bá ti sọ̀rọ̀ báyìí ni wọ́n ń gbé ìgbésẹ̀ tẹ̀lé. Wọ́n tún ti gbé ìgbésẹ̀ o. Wọ́n ti kó owó tó lé díẹ̀ ní 100 million euro. Wọ́n ti rèé bá ikọ̀ Atletico. Wọ́n la Atletico ń mọ ti ẹ̀gbọ́ pé Barca mọ̀ ti dé wọ́n ni o. Àwọn wo òun ó ti rówó. Ẹnu náà wọ́n fẹ́ wá lo ẹnu ni. Ẹnu náà wọ́n fẹ́ wá lo ẹnu bí àtàkàrà. Àwọn ń gbèsè ẹnu bí àtàkà. Èyí ò lè fògùn ra ọmọ lọ́wọ́ tàwa o. Atletico ní sọ báwọn. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe fògùn ra Ferran Torres lọ́wọ́ Man City láti bí ọdún bíi méje ńlẹ̀ ìtẹ́ ìsanwó rẹ̀ tán. Lè gbé yẹn wá àwa náà ti múra yín lẹ̀ o. Wọ́n ní kò pẹ́ kò jìnà yẹn ẹjẹ́ wọn wọlé ẹjẹ́ wọn jókòó ní wọn jókòó nínú hall dè wá ń bọ̀. Nígbà jókòó. Wọ́n ní gbà tí ikọ̀ Atletico wọlé ní ẹnìtọ̀ ẹgbọ́ kí la rí gbọ́ wọn lẹ̀ wá fún negotiation. Ọmọ ìwónú àwọn ọmọ wọn ni à ọmọ tí gbogbo ayé ti ń sọ̀rọ̀ ẹ̀ náà ni Atletico ní ẹ mọ̀ wá ìní wa ẹ go straight to the point. Wọ́n ní Julian Alvarez ni ìsọ̀rọ̀ tí Atletico sọ̀rọ̀ wọn ni ẹ̀yin bẹ́ẹ̀ bá fẹ́ wá fọmọ sí ewu yín ni máa wá fún Julian Alvarez abẹ́ ẹ̀ sọ Alvarez ti jẹ́ agbábọ́ọ̀lù tẹ́ máa pé £26 million abẹ́ fẹ́ gbé lágbèrè àdéhùn alágbàsìn ni wọ́n ní Barca ni à ẹ̀yin àwa tá à ń wò yín ní ẹsẹ̀ àìsẹ̀ ni ìyá àṣìnú olóṣì àwọn dà lọ́mọ dẹ́gbẹ́gbẹ́ èso ní ọmọ ọ̀dà náà ẹ̀kọ́ tiẹ̀ tó di pa wí kankan wọ́n ní bí wọ́n ṣe gbé báàgì búkú ọ̀hún nù wọ́n bá gbé báàgì tá à ń wì bíi báàgì kan báyìí tí àgbà fi máa gbé sọ́rí táyà là fi máa gbé ìlú báàgì kan báyìí táyà là fi máa gbé ìlú ẹ̀rínú báàgì ẹ̀rí lọ́la wọ́n bá gbé báàgì ní ẹ̀bà jẹ́ mórí tébù ká kí a lè léyìí ẹ̀tún ká sọ wá ni wọ́n lá sọ kí ni ẹ̀mà yẹn kàn ra sí zip yẹn wọ́n kàn ra sí ni zip yẹn wọ́n kàn sí ni fẹ́ẹ́rẹ́fẹ́ báyìí ní a rí euro tó fẹ́ yín ni eléyìí wọ́n ní 100 million euro ní bẹ́ẹ̀ o fún Julian Alvarez. Wọ́n ní Atletico ti ẹ̀kọ́ lanú kalẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ò lè pàdé. Ẹ̀yìn kọ́ wọ́n lẹ̀ sọ̀rọ̀ Anthony Gordon níjẹta tẹ́ yanjú ẹ̀ lánàá nǹkan wọ́n làwa náà ni bíi £70 million ni ẹ̀yà wá ni. Mo alẹ́ tún ti rọ́lẹ̀ wọ́n ní ẹ̀mọ́ rò àlẹ́jọ́ owó rèé ọ̀jàdà wọ́n níbẹ̀ Atletico ti àní à ẹ̀yìn ọ̀dà ibi ẹni pẹ́ serious lóòótọ́ o. Kẹ́rù eléyìí lẹ̀ lẹ́nu jọ́ mélòó sí jọ́mo ikọ̀ Barca ni kò tán síbẹ̀ bá a bá tún rí left back tó jẹ́ ipé center half tó jẹ́ left footer á tún gbé ni ibẹ̀ gẹ́gẹ́ Atletico ti wá mọ̀ lọ́rùn pé ọ̀dà ibi ẹni pẹ́ pípé ti ṣoògùn owó torí pé ó yà wọ́n lẹ́nu pé Barca náà ní bídì fọ́mọ over 100 million euro. Ẹ̀dá ọmọ lárò pé o àwọn èèyàn ní bẹ́ẹ̀lògo ò ní o kódà jíde kò sọkọ gan náà ní àròpin kìí ṣẹ̀dá nìkan. Nídìí kúkúrú ikọ̀ Atletico ní ẹjẹ́ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò ju 100 million euro lọ kò lè jẹ́ yẹ̀yì ṣùgbọ́n a ti rí i pé ó dàbí ẹni pé ẹ serious nídìí kúkúrú ìyẹn lọ bẹ́ẹ̀ àwo gédéńgbé ẹ wá tún máa gbọ́ o olùkọ́ni ikọ̀ ti Barcelona Hansi Flick ojú òdi mímọ̀ yìí gbé ẹ̀kẹ́ kúkú ṣe wípé bóyá àwọn ò ní agbára láti ṣe gbogbo ohun tó wu àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ń kó àwọn papá mọ́ra ní ń kó àwọn papá mọ́ra ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ mọ̀ pé mo sọ fún yín pé wọ́n gbé yín débẹ̀ lọ́sàn-án yìí tá a bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ti Barcelona ṣùgbọ́n bó ni ṣé kò sí nǹkan kan lójú ọjà ń bẹ̀ yẹn bí ọba sí mélòó lọ́wọ́ ń bẹ̀ just one àbí
se ka gbe ni ka gbe ka to ma lo abi bo lo wa gangan ehe oda ko si wahala tori won fe ki break kankan wa ni transmission eleyi bayi o okay mo ni won gbe yin debe laaro bi pe e se n bombasa ti rowo ebi o n gbese ni won pe won lati bi ojo bi melo kan o si a je igbe se league elohun agba nu league ti won gba abi won gba league na lodun to lo manaka e asiri to wa nbe re sari ti a ba ni iko olowo iko olowo kese ru ko awon ti barcelona yen ni won wi sugbon e ma bomo ba se ri la se sana re ati pe ntawon eyan ba nwi ko le dun na ni gbogbo re eyan opolopo to ba mo npa sport dada to mo npa sport dada toro ere idaraya bi awon club side ba se run club side to ba ye dada yo mo yi pe ni gbogbo agba nla aye yi ko si club to lowo ti oje gbese yes e so pe mo so be fun yin ko si club na to bi dori real madrid to bi dori ko gunners den so lowo yi won je gbese ko si club to lowo ti oje gbese ko wa si club to je gbese yen ti ba tun rate won tan ba rate awon to lowo won tun wa nbe pe club to lowo ko na tun ni seri to sele ni pe seri debt club kokan ayoto lo wa profit won ayoto lo wa what club kokan ototun ni yen ti ba so nipa what club yen ni bi oda o ba ba gbesi ro le club yi o loju oja agbaye o to elo like gbogbo awon dangote tan wi yen dangote bo se lowo to oje gbese sugbo lowo ni suppose to je gbese lawon abi to je si bo se ri niyan se ri ta ba so yi pe what oto ni debt oto ni profit o du oloto oto ni te ba so pe what club won tun ma ka won pe ah club bayi lo wa number 2 en to en bi me club yi wa number 2 se a so pe ni gbese ni o je gbese looto a en ti a tun so pe tun wa number 2 ninu awon to lowo lowo o tun lowo lowo na looto so bo se wa niyan bi business se wa niyan business ni bo se wa niyan gbese o wa loto profit ere o wa loto what o wa loto bo se je niyan lapa be yen e wa mo gbo o se ri n to se barcelona gangan re se ri gese pe gbogbo gba ti won wa omo sole oku eran yen awon almustoko gbogbo gba ti won wa awon almustoko player awon player teran to to ko pa ti o pa tan yan abi n to pe won sare manage bi player olofe de bi oni loan bi eleyi ti won ni sanwo kankan gbe wole kese pe won ni owo ti an le fi ra omo o won si ni charisma lati ra omo sugbon to sele ni pe won ti jin sofi won jin sofi ninu idi ninu la liga ofin ti won jin si ni pe o ni iye ti o gbodo le ma san lo o ni iye owo to gbodo ma san fun awon agba bolu re lososu o ni bi to gbodo o ni gbedeke bi to gbodo de o ni iye to gbodo ni ni apo osuwon re ko to le ma san iye owo beyen sugbon lasigo koro nkan se basa awon owo ti won ni ni apo osuwon won o ti wale wi wale to wa wale yen won ti won wale profit won wale se wa ri ti won wa san o ti ju nto ye o ti ju nkan ti won ri lo so fun die yi tori pe won o fe ki won je gbese ku gbese won fo video won yi pe e le ra agba bolu kankan ninu gbese e le won lowo ti an le vira sugbe ti an ba ra ninu gbese na won tun ma wa won ma yi baja nu gbese e le ra aya fi ti nte n ri ba po daada asele nte n ri to ba po daada le to le ra omo ki lo si fa ni pe awon agba bolu meta kan be ti won gba owo gege ninu iko basa Ter Stegen and Ter Stegen eni akoko lára àwọn tí ń gbowó gegege tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni okoto ni pé lewandowski dé lewandowski náà tún dé bákan náà de jong àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń gba owó tó pọ̀ gan tó sì jẹ́ pé ó àfẹ́ẹ̀tì salary structure ikọ̀ barcelona kò wá jẹ́ kí wọ́n ó ní owó àsẹ́lẹ̀ owó tó nǹkan mọ́ ó ti ń àfẹ́ẹ̀tì wọn ní economically ó ti ń àfẹ́ẹ̀tì wọn ìdí nìyẹn tí wọ́n fi wọ́n fi dè wọ́n pé ẹ̀ lè rọmọ mọ́ tẹ́ ẹ̀ bá ti wá kúrin ẹsẹ̀ yín kí owó ti ń wọlé kọ́ pọ̀ dáadáa ju tẹ́ ń rí lọ ẹ̀ lè débi ọmọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwọn díẹ̀díẹ̀ irú de jong ń sìn ó ti gbà láti ẹ̀dínwó ti bá irú Ter Stegen ń sìn ẹ mọ̀ pé wọ́n ti lónìí ẹ̀ jáde náà lewandowski tó kù nínú àwọn tí gbowó pọ̀ jù òun náà ti ṣetán báyìí
nínú ikọ̀ yìí. So ikọ̀ yìí ti padà sí wọ́n pe kinní kan ní one on one rules. One on one rules yẹn ni pé ẹ ti lè ra tó wù yín. Ẹ ti lè ra tó wù yín. Nígbà tí gbogbo tó ń gbèsè bá yín ti kúrò yẹn, ẹ ti lè ra tó wù yín. Kì í ṣe pé wo lówó ti hàn lè fi rọmọ, kì í ṣe pé wọn ní charisma láti sọ pé okay, àrọmọ báyìí o, a sì sọ báyìí. Ṣùgbọ́n wọ́n fòfin dè wọ́n ni pé ẹ lè ṣe bẹ́ẹ̀. Ẹ lè ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tẹ bá wá rí tí wọ́n jáde tán báyìí torí pé wọ́n ti wà ní fàkíà pé sálárì wọn ti reduce báyìí látàrí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn sálárì wọn sálárì kọbásà ti reduce báyìí dáadáa tóbi pé ó ti wà ní normal financial play ni financial fair play ó ní nǹkan tó ń affect wọn látijọ́ yìí kì í ṣe pé wọn àlè rọmọ ṣùgbọ́n tí ẹ bá rọmọ wọn mọ ràámọ́ gbèsè tó wà ńlẹ̀ ràámọ́ gbèsè tó wà ńlẹ̀ ìní tó ṣẹlẹ̀ nìyẹn owó tí wọn èrè ọmọ kọ́ ni ò sí so nǹkan wà ń bẹ̀ nìyẹn presently báyìí wọn ti lè jẹun tó wù wọn pẹ̀lú owó tó wù wọn lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ personality ni wọn fi ń rọmọ bí wọn kàn fi ìṣùgbẹ́ eléyìí ẹran tọkọ pa ó ti lóhùn ọ̀lọ́ ṣe mọ́nú ọkọ̀ yìí o yọ fẹsẹ̀ rẹ̀ lójú ẹkọ̀ fẹsẹ̀ rẹ̀ lójú last contract ẹ̀ lọ́wọ́ yìí àwọn tí ń wánu bí kí wọ́n máa bẹ agbábọ́ọ̀lù lórí sálárì òsì sálárì gbé dákun àlè san iye tó ń san iye nǹkan kan báyìí ṣùgbọ́n báyìí kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́ wọ́n ti wà ní one on one ìdí nìyẹn báàrin yẹn ṣe jẹ́ nìyẹn sá lé lójú ọjà báyìí jà lọ ká gbé ẹyọ kan yẹn torí nfẹ́ kí ó dìlé wa mo fẹ́ wọnú ìyànnànà àṣekágbá tí ó wáyé lọ́la.

0: ṣùgbọ́n bí ẹ̀dá ọba ti lówó lọ́wọ́ ẹ̀dá ọlọ́gbọ́n mú owó gan-an lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbára.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òtí ọ̀nú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mídìí cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó tún ń ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídìí cashport ní June. Àkókò ìṣípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: lẹ́yìn tí ò ní tì yín lójú yóò bọ̀ wá tì yín lẹ́yìn o ẹ lè rí àwọn ọmọ òun gbà padà lọ́wọ́ àwọn ikọ̀ burúkú eléyìí tí wọ́n jí wọn gbé lọ
1: èyí
0: ò ní kọ́kọ́ o àwọn ikọ̀ burúkú yìí ọwọ́ pálábá wọn padà ṣẹ́gi ọwọ́ ṣùgbọ́n òfin orílẹ̀-èdè wa nàìjíríà yóò gbá wọn mú léyìí tá a sì nígbàgbọ́ pé bó bá ti rí bẹ́ẹ̀ àwọn tọrọ kàn bí ìjọba àti àwọn òṣèlétò ààbò wọn ò fojú wọn kọ wíná òfin ni pẹ̀lú eléyìí náà la ṣe ń kì í káàbọ̀ sórí ìròyìn gbáńkọ́ gbìn torí pé eléyìí tá a fi wọlé òun bẹ́ẹ̀ náà bá ń fọkàn bá wàá lọ ẹ mọ̀ pé gbáńkọ́gbì tó tó gbáńkọ́gbì ni o gbáńkọ́gbì tó gbomi lójú ẹni gbáńkọ́gbì tó bani lọ́kàn jẹ́
1: tó sì ń gborun lójú ẹni lójoojúmọ́ látìgbà tí àwọn ọmọ náà ti wà lákàtà
0: àwọn kọba tó ni wá kó ṣàánú wa ni o àwọn ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn abìkọ́ tí ìnà pẹ́jádélé òkèrè lọ́hùn bí irú eléyìí tá a pẹ̀ kẹ́lù tán ní ìsinyìí òun náà ni àwọn ìròyìn tá a máa mú wá sí etí gbọ̀nyín kẹ́ lè ba mọ̀ wípé lóòótọ́ òun ló ń ṣẹlẹ̀ à ń wá kẹ́ lè ba fi ṣòdiwọ̀n ara yín ni o kẹ́ lè máa kìlọ̀ wà fún ara yín àti àwọn ọmọ yín tó fi dórí àwọn mọ̀lẹ́bí yín à ń wá kẹ́ lè ba mọ̀ wípé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ń kọ́ òun náà ń ṣiṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe kó ṣe é àwọn àkòrí eléyìí tí ìròyìn ń gbèrú bẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o ọ̀gbà bó bá dójú ọ̀gbà gadi gan ẹ máa ní àǹfààní láti máa fi ti yíkúyàwó ìròyìn ìlọ̀rùbá lẹ́jọ́ nu ìyá àdínìyí náà ni o aminat adeto badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ o ṣe dáadáa.
1: tán bó ṣe jẹ́ àti bí ó ṣe mọ rí òun náà lẹ ti gbọ̀n èmi náà wàá fi àsìkò yìí kì í káàbọ̀ sí àkọ́tún ìròyìn gbàǹkangbì ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ká sì tún mọ́ fi àsìkò yìí ká mọ́ fi dunra wa nípa kíkira wa pé àtúnkù ọjọ́ ńlá jimọ̀ títò ní ọ̀pẹ náà láòṣe lókè èpẹ̀ tẹ́míládé àlòkò ohun lèmi ń jẹ́ o ẹ mọ̀ bá wa kalọ̀.
0: ó dé ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìròyìn ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ bó ti ṣe wà lórí tábìlì tiwa ìyẹn fún tọ̀sán tòní o ọmọ wàá lágbára báyìí ó mọ̀ gbáńkọ́gbì
1: o
0: wọ́n ní àwọn àjọ eléyìí tó gbógun ti lílo tó ń ti gbígbé egbògi olóore tá a mọ̀ sí àjọ ti ndlea òun náà ni ẹ mọ̀ ti ṣàwárí egbògi olóró kùkúyè ní igbó ìrìn níbi ojúbọ òòṣà kan èyí tí ẹni wọ́n tọ́jú ẹ̀ sí ní ìpínlẹ̀ edo ni o ojúbọ òòṣà
1: wọ́n fẹ́ fún àwọn alálẹ̀ ilẹ̀ ní nǹkan mu ni
0: wọ́n fẹ́ kí wọ́n mọ̀ ṣe wọ́n fẹ́ wọ́n mọ̀ ta bírọ̀bìrọ̀ ṣe àwọn alálẹ̀ alálà jẹ́jẹ́jẹ́ wọn níbo gan ni ẹ ti rí yẹn ní ìpínlẹ̀ edo iléeṣẹ́ eléyìí tó ń gbógun ti ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú egbògi olóró yìí kí wàá ní gbólóhùn tó ti bóde lẹ́nu wọn ẹ̀yìn ó mọ̀ gbọ́ lọ́sàn-án tòní ẹ̀ rí pé gbáńkọ ni ó sì ré gbì í.
1: tó ìròyìn eléyìí òun náà ló ń jáde láti inú ìwé ìròyìn the punch tó jáde fún tòní níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ondo náà lọ́wọ́ rẹ ti ba àwọn márùn kan o eléyìí tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ ondo èyí ni àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ ondo òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé wọ́n lọ́wọ́ ti bá àwọn márùn ìwé ìròyìn the punch ló sì gbé.
0: ó dá àwọn àjọ kan eléyìí tó mójútó lílọ bíbọ ọkọ ní ìpínlẹ̀ ogun ní ọmọ ti bóde o léyìí tí wọ́n sì ń ṣe lálàyé ọmọ kan eléyìí tí táyà ọkọ̀ gbà ó dúgbàmù ó fọ́ lórí eré mọ́tò tí táyà ọ̀hún ti fọ́ ó mọ̀ mú náà o iná ọ̀hún ó jó àwọn èèyàn tó wà ń bẹ̀ èèyàn mẹ́ta sì dágbére fáyé pé ó dìgbò ṣe bó o gan nìṣẹ̀lẹ̀ ó ń ṣe wá wáyé tó fi ń di gbáńkọ́gbìn ẹ̀yìn ọmọ tún gbọ́ o bá kókó rẹ̀ bá ti tó ni.
1: tó ìròyìn eléyìí òun náà ló bani lọ́kàn jẹ́ gidigidi gan torí wípé ọ̀nà àtijẹ́ àti mú kó mọ́ di ọ̀nà ọ̀run ọ̀nà ọ̀run àrèmábọ̀ kó má dì fún wa ọ̀ láṣẹ elédùmarè wọn ní orílẹ̀-èdè ukraine náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan eléyìí tó ń jà ní fún orílẹ̀-èdè russia ó ń jà pẹ̀lú ikọ̀ ọmọ ogun ilẹ̀ russia òun náà kọ̀ wọn ni ó ti fi ikú ṣèfàjẹ́ o wọn ni ikú ó ti mú lọ lásìkò tó ń jà fún orílẹ̀-èdè russia ilẹ̀ ukraine òun náà ló sọ bẹ́ẹ̀ o ìwé ìròyìn the punch ló gbé ìròyìn ọ̀hún.
0: ó dáa tó bá níbi ẹ̀wà já lọ tààràtàrà sínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde fún tòní gbàǹkangbì kan ó mọ̀ṣú jáde ńbẹ̀ o wọn ni ó kéré tán èèyàn márùn-ún náà ló mọ̀ wá nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé ní ìpínlẹ̀ ogun ẹ̀wọ̀n èèyàn mẹ́ta wọ́n sì dágbére fáyé pé ó dìgbò ṣe ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ yìí gbogbo gan ló ti wáyé ní ìpínlẹ̀ ogun àwọn tọrọ kàn kí ni gbólóhùn tí ń bòde lẹ́nu wọn ẹ̀yìn ó mọ̀ tún gbọ́ lọ́sàn-án tòní ẹ̀ rí pé ó gbáńkọ́ ni ó sì ré bí.
1: ìpínlẹ̀ ogun lèmi náà ń lọ ibẹ̀ ni mo wà báyìí o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ogun náà ló ti náwó gan bàbá àtọmọ rẹ ọkùnrin kan owó ìyàgbọn òun náà lọ mọràn òun náà lọ rọ eléyìí o wọn ni nígbà tọwọ bá wọn wọn ṣàwárí àwọn ohun ìjà olóró mẹrin ọtọọtọ lákàtà wọn ní ìpínlẹ ogun òun náà ni ìṣẹlẹ eléyìí ti wáyé o ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
0: ó dá a bá lọ sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fótó ní ìpínlẹ edo òun náà tún ni ìwé ìròyìn ọhún ló gbé wa lọ wọn ní jẹjẹmọ yìí pé arákùnrin kan èyí tí ẹni wọn mú wọn fi ṣùkú òfin wọn fi mú ni ẹjẹ kí ni tó ṣe tọrọ fi di gbàǹkangbì mọ lọwọ wọn ní bẹẹ lábí ni o bájínà tún ní burúkú tí fọná lẹnu èyí tí ẹni ọta àbọ tí ẹ tò sínú ẹ mẹrìndínlógójì 36 ní ṣe òun náà ni ẹ ká mọ lọwọ arákùnrin ọhún ṣòṣìṣẹ ológun ni ṣòṣìṣẹ ọlọpàá ni àbẹnlà bòlúńgọ èwo gan ló bìlọǹgì sí ń bẹ ẹ wò ó gbàǹkangbì ni o ẹ gbọhùn bá kókó rẹ bá ti tó.
1: ìpínlẹ̀ benue òun náà ni ìròyìn eléyìí ti wáyé o níbi tán ti ní ìjì alágbára kan òun náà ló mà ti ṣekú pa arábìnrin kan tó jẹ wípé oúnjẹ ló ń tà o ní ìpínlẹ̀ benue bó ló ṣe jẹ́ irú òjò wo irú ìjì wo gangan náà ló mú arábìnrin yìí lọ sí ọ̀run àrèmábọ ìwé ìròyìn daily post ló gbé o gbàǹkangbì ni o ẹ sì gbọ.
0: ó dáa tó bá dípẹ́ wá já lọ sínú ìwé ìròyìn daily post lé tó tún jáde fún tòní tèmítèmí wọn ni ọkùnrin kan náà lọmọ ti bẹ̀rẹ̀ sí ní ṣe àpatẹnujẹ́wọ́ o ó ń jẹ́wọ́ ni ọ̀nà tó gbà tó fi ní arákùnrin kan léè tó jẹ́ pé ògbójú ọdẹ ni nínú gbòòrùn mọ́lẹ̀ wọn ni ó parọ́ mọ́ irọ́ ọ̀hún funfun báláwú ni o léè tí sì ń ṣe lálàyé pé ọkùnrin yìí ẹ̀ ń fojú ọdẹ wo ni o kì í ṣe ọdẹ o ikọ̀ agbésùmọ̀mí boko boko boko haram ni í ṣe ọkùnrin yìí ó ṣe àpatẹnujẹ́wọ́ ilẹ̀ mọ̀ kún o kí wá ni àwọn ẹjọ́ burúkú eléyìí tó rò lórí ẹni ẹlẹ́ni kí wá ni tó fọwọ́ tóun gan lọ́kàn láti ṣe àpatẹnujẹ́wọ́ pé ọ̀rọ̀ tóun sọ yìí níṣe ló ń dúró mọ́ ẹni ẹlẹ́ni o ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní ẹ̀rí pó gbáǹkọ ó sì ré gbí ìròyìn ọ̀hún òun náà níṣẹ́ lálàyé pé irọ́ tí ọjọ́ mọ́ ni ọlọ́run mọ̀jẹ̀ wọn ó pa á mọ́ ni.
1: àmì àṣẹ tó ìròyìn eléyìí náà ló ń jẹ́ àkójọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó wáyé ní orílẹ̀-èdè south africa láti ọdún 2019 wọ́n ní kò dín ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó 95 eléyìí tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn o ní orílẹ̀-èdè south africa ṣé wọ́n pa wọ́n ni ṣé wọ́n ṣe èsì pàdé ikú ni ṣé àfọwọ́fà ni wọ́n ṣàní pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó 95 làwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn ní orílẹ̀-èdè south africa.
0: ó dá a bá a lọ sí ìpínlẹ̀ ọ̀sùn ìwé ìròyìn daily post ó mọ̀ tún gbé gbàǹkangbì ìròyìn jáde lórí wọn.
1: kí ló wí o.
0: wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ilé ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ti dẹja báyìí kódà wọ́n ti dẹ jámánì àwọn wo ni wọ́n fẹ́ mú. wọ́n ní wọ́n fẹ́ mú arákùnrin kan ilé tó jẹ́ pé dẹ́rẹ́bà awakọ̀ ni o. wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé ó fi ọkọ rẹ̀ gbá àyàn kàkà tí ó fi dúró kó ṣáájò kó gbé ìgbésẹ̀ eléyìí tó tó àti èyí tó yẹ. wọ́n ní àlàyé ó fẹ́ ìgbégbá amọ̀lẹ̀ ni o ó mú skrúbì ó wá sá lọ tèfètèfè níbo wá níṣẹ́ ìwádìí dé lórí arákùnrin ọ̀hún gbàǹkangbì ìmọ̀tún nìyẹn ẹ gbọ̀hún lọ́sàn-án tòní.
1: tó ìròyìn eléyìí náà ló ń sọ ọ́ di mímọ̀ wípé iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ikọ̀ kan bẹ̀ náà ni wọ́n ti mú àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí àwọn méjì nínú wọn lórí kíni lórí ẹ̀sùn ìdíyàjẹni ní ìpínlẹ̀ plateau òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o èyí ni pé kò sẹ́ni tó kọjá òfin
0: bẹ́ẹ̀ni
1: kò sì sẹ́ni tó kọjá ìbáwí
0: bó ṣe rí nìyẹn
1: ẹni tó bá ti tàpá sí òfin orílẹ̀-èdè yìí ṣíkún báyìí lòfin ó mú
0: oh my god
1: ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: ó dé adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀lé wa back to back nìkan ni ọmọlúàbí
1: ẹ mọ̀ ṣeun ṣeun
0: gbogbo ẹ̀yìn tẹ̀ wà nítẹ̀kọ̀ ẹ̀yìn ọ̀jọ́ra eléyìí tó jẹ́ ti ìkànnì yìí adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nínú ilé gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nínú ọjà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa níbi fàájì gbogbo gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nílé epo níbi ẹ ti yí òkè lálálá iléeṣẹ́ bẹ́ẹ̀dì lẹ wà ni eléyìí tẹ ti yí òkè lálálá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ìfẹ́ ló so wá pọ̀ olúwa ọba ò ní jẹ́ ojá láéláé gbogbo ẹ̀yìn tẹ̀ wọ́n ilé ìwòsàn náà tẹ̀ jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn àti ẹ̀yìn tẹ̀ wà ń bẹ̀ lé tó jẹ́ pé ẹ̀yìn náà ń gbọ́ wa gbogbo ẹ̀ tó jẹ́ pé ó fẹ́ tẹ̀yìn díẹ̀ ni ọba alálàáfíà yóò bá wa fi àlàáfíà sí àgọ́ ara ẹnì kọ̀ọ̀kan yín gbogbo ẹ̀yìn tẹ̀ wá jẹ́ òṣìṣẹ́ eléyìí tẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ò ní bá kó wá yín o gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀yìn wálé ọdún ni ẹ̀ wá sẹ̀ǹgẹ̀rẹ̀ ń gbọ́ wa níkàn ní ọmọlúàbí bẹ́ẹ̀ náà lẹ tún wò wá nítẹ̀kọ̀ ayélujára òṣùbà tí yín náà rèé o rabadẹ̀ lágbé fún yín láti kàn nìyí ẹ̀yin ẹ̀ ṣáà máa tẹ̀lé wa awa náà ni ja editor mọ láti máa fún ní àwọn ìròyìn eléyìí tí ò lè jàmbá kan nu ó dá tèmi tèmi ìpínlẹ̀ ọ̀ṣun mọ̀ ni mo tún wà mí ò mà tí kúrò ń bẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ẹnìkan dágbére fáyé pòdìgbò ṣe nígbà tí àwọn míì wọ́n fara ṣìṣe ó kọjá báwọn o nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ní ilé tó wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn síra wọn èyí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ni iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀ṣun ni kíni gbólóhùn tó wá bòde lẹ́nu wọn o àwọn tọ̀rọ̀ ṣojú wọn ń kọ́ kíni gbólóhùn tọ̀rọ̀ náà gbé kalẹ̀ gbáǹkọ́gbì tó lágbára mọ̀ ni ẹ gbọ̀n lọ́sàn tòun ní.
1: ìròyìn eléyìí òun náà ló sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ni ọwọ́ wọn ti gán àwọn èèyàn mẹ́rin kan lórí bí wọ́n ṣe lu owó eléyìí tó wà fún ìrìn àjò lọ sí hajj owó ọ̀hún bẹ́ẹ̀ ni owó ọ̀hún náà ni wọ́n ló tó tó lé ní mílíọ̀nù mẹ́sàn-án náírà wọ́n ní mọ́mọ́ lu owó ọ̀hún ní pónpónì níbo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ìpínlẹ̀ kẹ́bí òun náà ló ti wáyé wọ́n ní àmọ́ ọwọ́ ti ba àwọn mẹ́rin nínú àwọn tí wọ́n fura sí
0: owó
1: tó yẹ káwọn ẹni
0: ẹlẹ́nu
1: fi lọ mọ́ka kó lọ rí ṣàdúrà kó
0: owó tí wàá mọ̀ sí báyìí ní ìsìnkú àwọn tó kún àwọn ti lọ àwọn ìlànfààní ẹ wo ẹ fọkàn yín balẹ̀ lọ́bàdì lọ́dún tí ń bọ̀ ẹ̀yin náà ṣe làbáíkà báwọn náà ṣe ń gbà á lérò pé ńgbà tí yóò máa fi di ọdún tó ń bọ̀ báyìí mẹ́ẹ̀ná èmi àmínátù mo tọrọ mo bẹ̀bẹ̀ ni o ọba tó ni mí kò ṣe mọ́kà náà nírọ̀rùn
1: òun
0: náà kọ́ sọ fẹ́ lọ mọ́kà.
1: Canada mo fẹ́ lọ. Kí ló dé àgbà
0: wọ́pọ̀ òde sí mímọ́ gbójú sókè báyìí pé Canada ló fẹ́ lọ tọwọ́
1: ẹ̀rọ
0: tọwọ́ lọ tọrọ Canada bẹ́ẹ̀ kọ́
1: ká náà ló parí ó dà àgbáwo gbogbo America ló parí
0: méjèèjì
1: kálọ̀ ló
0: kọ̀ọ̀kan. Ọlọ́run kó máa ṣàánú rẹ̀ ni. Ó dáa ká sọ̀ láyọ̀ ní ìròyìn eléyìí lọ dalé lórí o. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa wọ́n mọ̀ ṣe dáadáa. Wọ́n náà mọ̀ ti dóòlà ẹnìkan eléyìí tí ẹ jí gbé. Wọ́n dóòlà rẹ̀ láì farapamọ̀ ni o. Ní èyí tó jẹ́ pé àwọn kàràmbà ní ẹ̀dá eléyìí tí ẹ jí gbé gan. Àwọn kan ìjà búkúbúkú tí ẹ fi ń ṣọṣẹ́ bíi AK-47 méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà nìyẹn ni wọ́n gbàálẹ̀ lọ́wọ́ wọn. Bó o lọ́wọ́ ọṣẹ́ ṣe wá dunlẹ̀ gan ní pàtó gbáǹkọ́gbì tó sọ̀kalẹ̀ láyọ̀mọ̀ ni o ẹ gbọ̀n lọ́sọ̀ tòní.
1: Tọ́ ẹ jẹ́ ká fi eyín ká sáré lọ sí ojúde ọjà lọ́hùn-ún nígbà tá a bá padà dé a bẹ̀rẹ̀ sí ní máa mú
0: lẹ́ẹ̀kan
1: kan ìjìnlẹ̀jì. Èwo tún ni mọ́tàlá tún wá mú jáde báyìí.
0: Tọ́ fẹ́ lọ ni.
1: Àwọn fẹ́ lọ ṣùgbọ́n tọdún yìí ti
0: bọ́nà ọdún tí gbọ́nà wà mẹ́ẹ̀.
1: Ọlọ́run ṣe wà jùgbà náà lọ.
0: Àmì
2: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: SELARIE sálárì
2: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
4: TURMERIC turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
4: with love from Power Oil. From sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: ọ̀nà ọlọ́pọ̀ fún wa ẹ lágbára lọ́wọ́ ọlọ́run yẹyẹn ní àbìrí yànyàn
1: àìsàn ní wojú èèyàn tó jẹ
0: àmì àṣẹ ìdùmarè àmì odidi àdúrà ló ṣe ọba tó ni wá yóò sì jẹ kó jẹ ìtẹwọgbà ṣe wá rí òkè òkè tẹyẹ fọhùn báyìí òun náà ni gbogbo owó òtijọ máa fọhùn láṣẹ lórí nípa dẹsí o ṣàmì ọjẹ ó dá tó bá níbi ẹjẹ bẹrẹ sí mú àwọn òròyìn ọhún lẹyọ kọọkan ká máa ṣe àtúpalẹ rẹ sí etí gbọ ní kẹlẹ bá àmọ bíi tí nǹkan dé dúró pàápàá jùlọ tá a bá sọrọ nípa ìròyìn gbáǹkọ
1: gbìn
0: àwọn àjọ eléyìí tó gbógun ti lo àtòǹtí gbígbé egbògi olóró èyí tá a mọ̀ sí àjọ ti ndlea òun náà ni ẹ mọ̀ ti ṣàwárí egbògi olóró kan o léyìí tó jẹ pé kùkúyè ni igbó ni ọlágbára pọ̀ wọn ni iye ìwọn rẹ eléyìí ti ń rí òun náà ló dí díẹ̀ ní kìlógíráàmù 500 ìyẹn 498 kilograms òun náà ni egbògi olóró ọ̀hún eléyìí ti ń rí o ẹ̀jẹ̀ ń bo gan ni ẹ ti rí i wọ́n ní ìpínlẹ̀ èdò òun náà ni ẹ mọ̀ ti ṣàwárí rẹ̀ ní bo gan ní ìpínlẹ̀ èdò wọ́n ní ojúbò òòṣà kan ni o òun náà ni àwọn kàràǹbà ní ẹ̀dá afurasí méjì kan léyìí tí ẹni ọwọ́ tẹ̀ wọ́n láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní níbẹ̀ gan òun náà ni wọ́n ń tọ́jú egbògi olóró náà sí ojúbò òòṣà èyí mà tún lágbára o ẹ já lọ sákàtà ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ ti ndlea ẹ̀ka wọn ní ìpínlẹ̀ èdò mitchell ofoyeju nígbà táwọn ọmọ yanjú ọ̀sán náà tẹ̀jáde kan èyí tí wọ́n fi léde yẹn lánàá tí í ṣe ọjọ́bọ̀ thursday ni o mo ṣe lálàyé ẹ máa wo àwọn kàràbà ní ẹ̀dá gbé egbògi olóró yìí o ẹni ìjẹ́jẹ́ mọ̀ wípé níṣe ni ọlọ́rẹ̀ kó egbògi olóró ọ̀hún sí ojúbọ ojúbọ òòṣà kan eléyìí tí wọ́n pè ní azrere léyìí tí ẹni ojúbọ ọ̀hún léyìí tí wọ́n tọ́jú ẹ̀ pamọ́ síbẹ̀ tán wọ́n wá fẹ̀yìn gbégbá ọmọlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn ọ̀rọ̀ kan ó ti ń ta sí àwọn létí nílé iṣẹ́ àwọn o pé àwọn èèyàn kan ń bẹ léyìí tó jẹ́ pé wọn ò kó egbògi olóró lé mọ́ wọn ò kó sínú ṣọ́ọ̀bù mọ́ wọn ò tọ́jú ẹ̀ sínú ọkọ̀ mọ́ wọn ò dí mára mọ́ ìjẹ́bọ ni ẹ tún kó o sí wọn ní ojúbò òòṣà mọ̀ ni o wọn ní ọ̀rọ̀ ọ̀hún ìrọ́lẹ̀ àwọn kọ́kọ́ pé wọn bá ògbé a lójúbò òòṣà bọ́ o níbi táwọn òòṣà wà òòṣà sì gbà wọn láàyè tí wọn fi ń kó o bẹ́ẹ̀ àwọn alálẹ̀ ò jẹ́ gbarú ẹ̀ wọn nígbà táwọn ó tọpasẹ̀ rẹ̀ báyìí nígbà táwọn ó débẹ̀ yẹn ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní igue ìjọba àbílẹ̀ ti ìlà oòrùn ó wà náà ló wà ní ìpínlẹ̀ èdò wọn ní bí àwọn ti ń débẹ̀ báyìí àwọn ọ̀dọ́ kan ní ẹ kọ́kọ́ yọjú sáwọn tẹ́ ń pẹ́ rárá o gbabí mọ́ gbabẹ̀ lọ̀rọ̀ yìí o gbabẹ̀ mọ́ gbabí ni o ẹ lè dojúbò sàtẹ̀ ń wò ìjẹ́bọ̀ ò ló jẹ́ wọ́n ní bẹ̀rẹ̀ sí ní ṣe lálàyé fáwọn pé ojúbọ àwọn ọrúnmọlẹ̀ baba ńlá baba àwọn níbẹ̀ hùn ẹ gbọ́dọ̀ débẹ̀ torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè débẹ̀ nǹkan ọ̀yàn wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọ̀dọ́ yìí èyí tó jẹ́ pé àwọn gangan ní ṣe àtìlẹ́yìn ìní fún àwọn afurasí egbògi olóró ọ̀hún tí wọ́n fi fẹ̀yìn sá lọ wọ́n ní àwọn ò tiẹ̀ wojú wọn bó ti wúwo ọmọ o tara sose òun náà làwọn ń lọ ìní sí ojúbò òòṣà níbi tí àwọn ti gbọ́ pé níbẹ̀ gan ni wọ́n ń tọ́jú egbògi olóró ọ̀hún sí wọ́n nígbà tí wọ́n ó débẹ̀ báyìí ìrẹ́ ẹ̀kọ́ yìí náà náà wọ́n ní kí ni ẹ bẹ̀rẹ̀ sí ní wú àwọn ojúbọ ọ̀hún sí ni o ha kùkúyè skọ́ǹgì oníyàn bá ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ léyìí tó jẹ pé wọ́n dì í síbẹ̀ bákánbákán wọ́n dì í báyànbáyàn sí wọn fẹ́ pa àwọn ọrún mọ́lẹ̀ ni pẹ̀lú àwọn egbògi olóró eléyìí tí ẹ rì mọ́lẹ̀ ń bẹ̀ ó lẹ́yìn tí ẹ rí àwọn egbògi olóró ọ̀hún tí ẹ ń wọn jáde yẹn rí wípé wọ́n ti dì í sínú àwọn àpò rébété rébété rébété rébété wọ́n ti dì í lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n ẹ bá fẹ́ ra àwọn kan ní ọmọ ọ̀bọ̀ lójúbọ ni wọlé sójúbọ wọn bá fi kíní ọ̀hún lè lọ́wọ́ wọn ní àṣírí wọn ti tú báyìí o afẹ́fẹ́ ti fẹ́ àti ríbi tí adìyẹ ti ń ṣẹ̀yọ́ òun náà ni ọ̀rọ̀ wọn ńlọba dé dúró ǹjẹ́ ti àwọn méjì tẹ ní afurasí ni wọ́n ti wá fẹ̀yìn gbégbá ọmọlẹ̀ yìí ń kọ́ àjọ ti ndlea àwọn wá ṣàfikún ọ̀rọ̀ wọn o pé wọ́n wàá sá lọ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún wọn wọ́n pógójì wọ́n pa àádọ́ta wọn ò lè sá lọ mọ́ àjọ ti ndlea lọ́wọ́ nítorí pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó gbóná láti lè nàwọ́ gan kó wa wọn ìwé ìròyìn punch ló gbé lónìí ẹ̀rí pó gbáǹkọ ni
1: ó sì lè gbìn ó mú mi rántí olùkọ́ mi kan nígbà tá a wà nílé ẹ̀kọ́ wọ́n bá ti ń ṣe káwọn kan báyìí mo rò pé ó mú gbóòórì bẹ́ẹ̀rì ọkàn mi kàn lọ rẹ ni pé
0: eléyìí
1: ọ̀bọ̀ mú gbóòórì
0: ojúbọ ojúbọ rẹ igbó ojúbọ òòṣà
1: a ní mo rò pé ó mú gbóòórì bẹ́ẹ̀rì àwọn ọmọ pa ewo tún ní gbóòórì bẹ́ẹ̀rì báyìí wọ̀ lọ ọmọ ni sọ̀rọ̀ pé mo ń ṣèyàn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ lẹyin ba mo ta e je ki atesiwaju ka tara sasa lo si ipinle ondo won ni ile ise olopa ipinle ondo ni ojobo ana na lo ti je ko di mimo pe owo ohun ti ba awon okunrin marun kan eleyi ti won ni won lowo ninu bi won se ji awon omode meji kan ti won je akeko ni ore ti se olu olu ijoba ibile odigbo ni ipinle ondo gẹgẹ bi ile ise olopa se wi o ni wipe bi owo se ba awon eyan yi na lo waye latara iko kan eleyi to wa ni adayanri to si ma koju isele ijinigbe ta mo se special anti kidnapping squad leyin ti won ri isele na gbo won ni awon gangan ni won tara sasa ti won si gbe igbese lati mu awon eni yi leyin ti won ti gba owo idola tan lowo awon molebi awon omode yi o eni ti sagbenuso fun le ise olopa ipinle ondo DSP Abayomi Jimo ninu atejade to fi lede oni awon ti won fura si ohun ti owo ba ohun na ni Taufik Lukman eni odun metalelogun odo na ni kono gba wa
0: amen
1: blessing Saturday eni odun metadinlogbon Peter Moses eni odun marundinlogbon Sunday Isaac eni odun metalelogun ati Sanusi Dan Asabe eni odun metadinlogoji oni awon yi nko na ni won mu latara wipe won je awon omode meji kan Jehu omodun mewa ati Johanna omodun marun won ni lasiko ti awon omo yi nlo si ile eko won ni agbegbe Jerry Sawmill ni ore ni ojo kejila osu karun odun ta wa yi ohun na ni won je awon omo na gbe ti baba won Andrew Johanna to si tete mu ejo na wa si ile ise olopa ni kan bi ago mesan owuro won ni eleyi na nko na la won olopa si fi tara sasa ti won bere ise otelemuye won ati ifimufile ko to di wipe owo ba won won ni pe nigba ti won se ifimufile won yi na ni won si lo si agbegbe kan nigba ti won se amulo ilana ti imero eleyi ti ma topinpin won ni won lo si agbegbe ti won pe ni Alaba ninu ore yi na ni o nibi towo ti ba awon meji ti won fura si Taufik Lukman ati Blessing Saturday won ni owo ba won be o latara e won tun se iwadi won siwaju si leyin eleyi na tun sawari Peter Moses Isaac Sunday Sanusi Dan Asabe eleyi ti won si ni igbagbo pe ise ra won mararun yi won jo n sise papo ni inu iko kan na ni won wa o Jimo tun soro siwaju wipe lasiko ti awon se ifimufile yi ti owo ba awon eyan yi awon tun sawari owo kan eleyi to to egberun mokanleladota lerugba 251,000 naira eleyi to je ara owo ti awon molebi awon omo yi san lati fi dola awon omo won ile ise olopa ni be ni lakaka se nlo siwaju tori wipe awon oni san awon oni wo won ni koda awon oni simi tori pe awon ni igbagbo wipe won si ku o eleyi to je pe awon yun ko won ti na papa bura won ni be si ni owo o ba won won ni koda won tun gba awon nkan mi o lowo awon eni yi to je awon ohun elo ti won fi mo hu iwa odaran won nigba to wa n gboriyin fun ise aseyori ohun eni ti salakoso fun le ise olopa ipinle ondo Felix Ohago na lo wa gboriyin fun awon olopa ohun papa julo bi won se fakoyo ti won si sise won gege bi akosemose ni ilana ifimufile lati firi daju wipe owo ba awon afurasi marun yi ipinle ondo ni isele ohun ti waye owo ba awon marun ti won lowo ninu ijinigbe awon akeko meji kan iwe iroyin The Punch lo si gbe
0: o da be o da to ba ri pe iwa ja tun lo sinu iwe iroyin Punch eleyi to jade fun toni won ni awon eyan meta kan o na le mo ti dagbere faye kudigbo se nigba ti awon maundi ni ogun mi won fara sise o koja bawo ninu isele jambo kankan eyi to waye lori bosi Mazda Akero won ni isele yi na lo mo waye o ni opopona morose eleyi to wa lati ilu Eko wo Abeokuta nigba ti eni ti sagbonuso yin ni fun ajo kan eleyi to moju to ni lo bibo oko ni ipinle Ogun iyen baba Tunde Akinbiyi nigba ti o mo ba won ni isoro ninu ifọrọwanilẹwo ile to se fun lana ti se ojobo Thursday ni o gege bo se wi onise ri isele ohun o waye ni nkan bi ago mokanla owurọ iyen ni iyana kan eleyi to pe ni iyana egbado eyi to wa ni opopona Ewekoro ni papa Lanto iyen ni opopona morose to wa lati Ikowo ilu Abeokuta ni o nigba ti o tesowo waju onijejo mo yi pe ọkọ akero bọọsi Mazda òun náà ló mọ gbókìtì o látàrí eré àsápajúdé lẹyìn tí táyà ọkọ náà bẹ lójijì lẹyìn tó sì gbókìtì won leyin to gbokiti bayi o so le sinu eba igbo kan ni o won ni ni ogbo ohun o na lo ti mu ina omo rara leyi to si sokufa isele iku ojiji e to waye lori awon ironu oko na o tesiwaju pe number idanimo oko bossi mazda o na lo je kld ikodunu 809xc le to si ko awon eru oguniye e je lo sakete nikan le ti oro soju e nigba to won mo soro oni se ri ere asapajude ile ti dereba to wa oko mazda oko akero na to gunle o na lo sokufa bitaya na bo se be lojije o oni ogba titaya na be bayi oko mazda to ku eru oguniye ohun o bere si ni gbokiti ni o le to fi wo inu igbo lo o se ile to fi ile le ninu igbo ohun o na ni na omo rara o so lara re oni bo tile je wi pe awon eyan metadini ogun ile to jero ninu oko na o na ni won ri ko jade o ko ninu oko ohun le to si ko won lo si ile iwosan ti general hospital to wa ni fo nibi ti won tin gba itoju oni se wari awon eyan meta to ku e je ti dagbere faye pe o digbo se ina omo rara na oju won de bi pe eniko le so pato pe lagbaja leleyi tabi ta mo duni o ojo won koja idanimo won ni won ise wari ajoku oku won bayi won ti ko lo si ile igboku si o ile to wa ni ile iwosan gbogbogbo ti for general hospital awon ajo ile tori si igbokegbodo oko nipinle ogun ta mo si trace won ti won ranse ibanikedun si awon ebi awon to dologbe be na ni won tun tari ikilo sita o fun awon awako to nse amojuto to nse amulo awon opopona pe ki won ra jara simi ni bi are sisa nitori pe ere tete ko agege te ri hun amọ mu gba kọgbin to lagbara dani ni awon opopona isele alagbara kan na lo mo waye o nibi ti awon eyan meta ti padanu emi won ninu isele jabo ko yi to waye ni ipinle Ogun
1: ta iroyin eleyi iroyin gbankogbe to lagbara ni o gaga bi ile ise otelemuye ni orilede Ukraine na ni o tin je iroyin kan eleyi to so di mimo wipe omo orilede Nigeria kan ti won poruko re ni Ayebusiwa Olabode Victor ohun na ni won ti seku pa loju ogun lasiko to n ja fun orilede Russia ninu ogun to n lo laarin orilede Russia ati Ukraine won ni isele yi na ni o se so di mimo ninu atijade eleyi ti ile ise akoroyin kan to je ti orilede Ukraine ta mo se Ukraineform to fi lede o ohun je ko di mimo wipe eka otelemuye ni ile ise omo ogun orilede Ukraine ohun na lo si fi atijade yi sita ni ojobo won ni Victor na ni won bi ni ojo keje dinlogbon osu kerin odun 1992 eleyi tan lo je omo agbegbe ilu titun ni ipinle Ondo gege bi iroyin ohun se wi o won ni ekun Kharkiv leba ibi ti awon omo ogun le Ukraine ti won fi ikale si ta mo si Ravsky ohun na ni isele ohun ti waye o ti won ti seku pa lasiko ti awon omo ogun le Ukraine ati Russia ti won naban sira won won ni iroyin otelemuye ohun wa je ko di mi o pe Victor ohun na ni o towo bowe lati sise pelu orilede Russia ni nkan bi osu keji odun 2026 leyin bi ose kan eleyi ti ile ise to n ri si oro ile okere lorilede Nigeria to ti se ikilo fun awon omo orilede Nigeria wipe e sora nipa awon ise kan eleyi ti won gba awon eyan wole lati awon ile okere paapaa julo ti won ba n so fun yi wipe e wa darapo mo ile ise omo ogun lati awon ile okere won ni leyin eleyi ohun naa ni Victor lo ma towo bowe lati darapo mo ile ise omo ogun ile Russia o ni bẹẹ si ni awon ti won gba iyansise ohun naa ni won tan awon ti won foruko sile yi wipe ki won ma bo ise po nle bẹẹ si ni won o ri owo tabua won ni nigba ti won ba si gba won tan ko naa ni won tari won se iwaju ogun won ni kete ti won ba ti de orilede Russia naa ni won ti won siwaju ogun ki won ma ba orilede Ukraine ki won ma baja won ni leyin eleyi ohun naa lo tun so di mimo wipe awon ona eleyi ti won se n gba lati ma gba awon omo orilede Nigeria yi si ise ohun naa ni loju opo ikanni ibara eni dore bi Facebook ati WhatsApp won ni to si je wipe awon ti won je omo orilede ile adulawo nikan na ni won foju sun lati gba o bakan na lo tun soro si waju wipe koda visa olose kan ati eleyi to je wipe olona kan pere eyu ni pe won ni duro lorilede kan taratara ni oko ju ofurufu yo mo gbe won lo si ile Russia won ni kete ton ba ti de Moscow bayi na ni won si gba iwe irina won eleyi ta mo se passport ton ba ti gba tan won so fun won ni pe e mu iwe irina yin wa a fe se awon akole kankan eleyi ti won si ni fun won mo o won ni leyin ton ba ti gba eleyi tan won wa so fun won wipe ko si ise be si ni won ni visa eleyi to fi ese mule eleyi to tumo si wipe won o ni ona mi lati fi pada se orilede won fun ide eyi won so won si kolobo won wa ni nikan mi ju wipe ki won darapo mo ile ise omo ogun lo bakan na ni iroyin ohun tu je ko di mimo wipe o kere tan awon mo orilede Nigeria ti won to medogun leruba 215 na ni won ti towo bo wi adehun pelu le ise omo ogun Russia nigbati awon toto bi 25 ti won ti e gburo won mo boya won ti padanu emi won ni tabi won ti e le so wipe ibi bayi ohun na ni won wa o won ni bakan na lakotan o wa je ko di mimo wipe se ri ohun ti orilede Russia to nse yi ohun na ni awon le se apejuwe re gege bi mimo ko awon omo ile adulawo wole lati wa ma fi emi won fi dogo fi ma jagun ni ile Ukraine ha Olorun iwe iroyin the punch lo gbe ekunrere iroyin na o ni agbara
2: Sonia tomato sachet.
3: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
5: Here you go, there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
10: Bankobi. Bankobi. Iroyin agbosogbanu.

0: so eka bo pada o iroyin gbankogbe na lo si nte sowo waju ikanni omoluabi splash 105.5 fm ile fun bala o felele ni ilu tibadan gbogbo eyin eyan wa te wa ni teko ejoro ile to je ti ikanni omoluabi ikita kwa yin da ibani do eni o adupe lowo yin mama titi dina adupe lowo yin olare waju olajumoke adupe lowo yin o eyan de patrick segun adupe kore yusuf adupe o Fatima Aduke, Abdulaziz, Adupe lowo yin, Isola Kurita Ajibola, Adupe lowo yin be se ntele wa o, Olowo Tori lo pe temi tope, Adupe ni owo ti yin na, Toyin Egbola Cultural, Adupe o, Alaji Ajun Adekunle, Adupe lowo yin, Matthew Cash Akiade, Adupe ni owo yin o, gbogbo yin patapata la ki, Lolodi lenikan, Alaji Yusuf Abdulrahman Abolaji Adupe ko lowo yin be se ntele wa o. E wo e ma ko ni kan ni ni lai lai atawa ateyin ati jorupo afi bi ke to bonu na ni o temi temi ipinle edo gbankan gbi mo tun sele nbe o won ni awon ise olopa eka wele ti nbe ni ipinle edo o na ni awon ti na won gan afurasi kan o nje bo ni ti e se je won ni be labi ni won ni jeje ma pe afurasi yi exhibit buku kan na ni a ba lowo re nkan ja ogun ibon ni o bajinatu ni buku ti fona lenu ele ite ni oto abote ti to sinu e merin di ni ogoji 36 o na ni se won ni mu lasiko gba ti won da awon oko duro le ti won si nse ye won wo iyen ni ilu Benin ninu atejade kan ele ite filede lana ti se ojobo Thursday nibi ti eni ti se agbonso fun le ise olopa iyen eno ikwedem to ti nsoro o pe kilo win ni onisori iko rita kan le ti won pe ni gobadia e ti nbe ni opopona Benin wo auchi ori nibe gan la won ti ri oko bossi akero mo nbe kan iyen mini bossi ni won ni ero meje o na loko won ni be tin da duro bayi ne npe a fe yi oko yin wo ni o gbogbo awon eru yin te gbe dani se ko si eru fi nbe won ni be ti da won duro bayi te npe ya onikaluku yin e mo so kale le oko kan jeje awon gende olodum meta kan ele itan je ero ninu oko mu ni ba dede be si ni fese fe nibo le wa nsa lo won ni awon ise olopa na ba wo pe awon ele ti bo le na tinu oko ti won se meni se medi te be si ni fe igbegba mo le ti won sa lo yi won le bo leru ni won ni awon tele won eri awon po lese won awon etu obi je lese ayo won ni be si ni le won lo ni o won nigba ti le won lo okan lara won ele ti poruko te ni Rachel Gabriel eni odun merindini ogoji 36 o na ni o mu nigba ti won bere si ni fi oro wa lenu wo nibe lo ti se apatenu je wo fun won o se ri awon meji to sa lo na ara kan na jo ni awon koda adugbo kan eleyi ti an pe ni ovia ibe ni awon ti wa ni ipinle edo eni ti wa se commissioner fun ise olopa yen ni ipinle na monday agbonika nigba ti o mo gbosuba kare yin fun awon ise olopa eleyi ti won se ise awon ni lana akosemose o so fun won pe e wo gbogbo eyin ise olopa te nse yin bi ise yi eroloja nje o eni opada je ti yin be ti sise ohun ni karakara onise iwari o ile ise olopa ni ipinle edo na lo duro tan lati ma daabobo emi ati dukiya awon eniyan jakejado ipinle naa ninu osu kini odun yi o na ni ile ise olopa ile ti me ni ipinle delta ni mo na won gan awon afurasi kan lasiko popo sise odun nla won ni awon ile ti e mu yi temi temi iwo da na lo kun owo won won ni jeje mo pe won ti gbara won jo le je se lalaye pe odun laun ni ipinle delta yen ninu osu kini odun ta wa nu eyi awon fe bo odun je ma awon eyan lara won ni kaka ti won fi bo odun je ma awon eyan lara temi temi awon gangan ni kan ba je mo lara o nitori pe awon ise olope le ti be ni ipinle delta sikun sikun sikun o na ni won fi sikun ofin mu ko wa won le ise olopa ni ipinle delta won satutesiwaju na awon oran le ti gbe kale o bi awon afurasi kele to je pe adigunjale ni won owo to won yoba abile ti ariwa ogeli eti nbe ni ipinle delta iwe iroyin punch lo gbe loni abe ri po gbanko ni o si we bi
1: to je kemi o gbera lo si ipinle ogun o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun bó ṣe sọ di mímọ̀ wípé ọwọ́ òun ti ba àwọn márùn kan tí wọ́n fura sí wọ́n ní lára àwọn márùn yìí òun náà láti rí bàbá àti ọmọ rẹ̀ kan ọkùnrin wọn ni bẹ́ẹ̀ sì ni wọ́n rí àwọn ohun ìjà olóró tó tó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n rí gbà ọ́ nínú ìwọ́de eléyìí tí wọ́n ṣe ní ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ní ojú òpó x ní ọjọ́ ẹtì ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun olùṣèyí babaṣẹyẹ ó ní wípé àwọn tí ọwọ́ bá yìí tán fura sí yìí náà ni ọwọ́ bá ò ní àsìkò eléyìí tí wọ́n ń ṣe ìrédìí ọ̀hún ní àwọn agbègbè kan wọn ni ara ohun tí wọ́n sì gbà lọ́wọ́ wọn òun náà ni ìbọn ìléwọ́ eléyìí tó jẹ́ àgbélẹ̀rọ àti àwọn ìbọn míì méjì bákan náà ni wọ́n sì tún rí ọta ìbọn nínú rẹ̀ tó pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó jẹ́ ti tẹ́kùn eléyìí tí wọ́n ní wọ́n jí gbé tí ẹ bá fẹ́ tà á wọ́n ní owó rẹ̀ ń kọ̀ náà ni ó tó ọgọ́sàn ẹgbẹ̀rún náírà wọ́n ní nínú ìwọ́de àkọ́kọ́ eléyìí tí àwọn ọlọ́pàá ṣe òun náà ló wáyé o látọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó wà ní ẹkùn ti àfọ̀n níbi tí ọwọ́ ti ba Fatai Adégbọlá àtọmọ rẹ̀ ọkùnrin Waliu Adégbọlá ẹni ọdún 23 látara ẹ̀sùn eléyìí tí àwọn kan mú wá ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 eléyìí tí wọ́n sì fẹ̀sùn kàn wípé wọ́n jí fóònù àwọn o wọ́n ní ọwọ́ ba Waliu torí òun gangan ni wọ́n fura sí wọ́n ní nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n sì lọ sí ilé rẹ̀ náà ni wọ́n bá ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ọ̀hún ní ibi tó ń gbé eyóní ní ọjọ́ 8 oṣù karùn-ún ọdún 2026 nígbà tó tún wá gbé ìgbésẹ̀ lórí àwọn ìfimúfilẹ̀ kan eléyìí tí wọ́n rí mú látara ẹ̀sùn eléyìí tí wọ́n mú wá sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wọ́n ní wọ́n tọpinpin ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ sì ni wọ́n lọ rèé gbọn ilé ọkùnrin rí yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n ní lásìkò tí wọ́n rí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí òun náà ni wọ́n tún ṣe àwárí ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ̀ kan wọ́n ní nínú iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n ṣe òun náà ni àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ẹkùn ti ìlísànrẹmọ òun náà ni wọ́n tún ṣe àwárí ìbọn àgbélẹ̀rọ̀ míì eléyìí ti ọta ọ̀kan péré tó wà nínú rẹ̀ o lásìkò tí àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ìpàráàrò eléyìí tí wọ́n máa ń ṣe ní ìgbàdégbà ní agbègbè ìlísànrẹmọ pàápàá jùlọ ní ibi olóbìrìpọ̀ ìlísànrẹmọ ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní nǹkan bí 7:00 òwúrọ̀ òun náà ni wọ́n ní wọ́n ṣàwárí ìbọn ọ̀hún o níbi tí èèyàn kan tí wọ́n mọ ohun tọ̀hún tí wọ́n ní onítọ̀hún kàn jù síbẹ̀ ni tó pa á tì síbẹ̀ lásìkò tí àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ìpàráàrọ̀ ọ̀hún o gẹ́gẹ́ bí ìròyìn tún ṣe sọ ọ́ di mímọ̀ wọ́n ní àwọn ọlọ́pàá ní ẹkùn ti ìlísànrẹmọ yìí náà ni wọ́n sì ṣàwárí eléyìí o eléyìí tí wọ́n sì ti mú lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n máa ń tọ́jú àwọn ohun ìjà olóró sí nígbà tí ìwádìí tó sì ń lọ lọ́wọ́ láti fi lè tọpinpin ẹni tó ní ìbọn ọ̀hún àti ẹni tó kẹ síbi tí wọ́n ti mú ọ̀hún gangan wọ́n ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta eléyìí tó wáyé náà ló wáyé láti ẹkùn òde rẹmọ ibi tí ọwọ́ ti ba ìní olúwa adésọ̀yà ẹni ọdún 25 wọ́n ní òun kọ́ wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan wípé ó jí ìbọn àgbélẹ̀rọ̀ kan eléyìí tó jẹ́ ti olùgbé kan ní ìlú òde rẹmọ wọ́n ní tọ́ àwọn ọlọ́pàá náà ni wọ́n ní wọ́n ṣe àṣeyọrí yìí o látara bí wọ́n ṣe mú ọmọ àti bàbá pẹ̀lú àwọn ohun ìjà olóró mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ogun ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ó dá àwọn ọ̀rọ̀ yìí pọ̀ lórí tábìlì tiwa àwa náà sì ti ṣetán láti máa já yín lájà tán lórí àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ti ṣẹlẹ̀ káàkiri tìbútòrò lórílẹ̀‐èdè wa nàìjíríà kódà àti ìnàpájá délé òkèrè lọ́hùn-ún àwa dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣé ń tẹ̀lé wa ní gbogbo ìgbà o ìkànnì ọmọlúàbí à ń ṣèlérí fún yín pé àwa náà ò ní já yín nítàn mọ́ láti máa fún yín ní àwọn ìròyìn eléyìí tí ò lè jàǹbá kan ni ó dẹ̀ já lọ sínú ìwé ìròyìn Daily Post níbi tí ẹ ti ń ṣe lálàyé pé arákùnrin kan èyí tó jẹ́ ará abúlé ti Mìtírí eléyìí tó wà ní ìjọba ìpínlẹ̀ ti Yobe Ibrahim Mìtírí ni o náà ni a máa ń ṣe lálàyé pé ọmọ ti bọ́ tabayo léyìí tó sì ń ṣe àpatẹnujẹ́wọ́ lórí ọ̀nà kan eléyìí tó gbà tó fi pa irọ́ bàǹtàbàǹtà ẹni mọ́ ọ̀rẹ́ rẹ̀ kan èyí tó jẹ́ pé ọdẹ lòún jẹ́ o nínú gbogbo irun mọ́lẹ̀ ìjẹ́ kí wá ní irọ́ ọ̀hún eléyìí tó pamọ́ wọn ló ṣe lálàyé pé bẹ́ẹ̀ tí ń wo ọ̀rẹ́ ẹ̀hún bẹ́ ẹ bá ti tọpasẹ̀ rẹ̀ dáadáa ẹ kúkú mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ òun ò sì lè rí tì ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ikọ̀ burúkú ni tá a mọ̀ sí ikọ̀ ti Boko Haram irú èwo lèyí nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé àwọn tí ó mọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò tí wọ́n sì ń tọpinpin rẹ̀ ní ẹ̀ka ayélujára yeza kazola makama nigba ta wo ma gbero won kale lori itako ejora x e ta mo si twitter tele won si lala ye o pe se ri ibrahim mintiri dojo ke le ni ogun osu karun odun ta wa ni eyin o na lo mo pe arakunrin kele ti apuruko ti e ni umar abdullahi won ni o tun ni nagije kan ti e mo pe o kajeri ni je won lo pe ko wo ore ehun ti e pe ni aji ibrahim o ni nkan se o pelu awon iko ti boko haram le to si je pe bi an ba mu daada yo so bi ti awon toku re wa won ni jeje mo pe ibrahim ntiri ati ore re umar abdullahi won be ni so oro won na re ara won le ita fi gboro na lo ba awon iko omo ogun ele to sise takotako lati fi eto abo mule eti iko ti adin kai ni won nigba ti o gbe oro won de ti gbo won pe ewo eyin osise ologun e mo sun lorun o aji ibrahim o ni nkan se pelu awon iko ti boko haram e tete mo be se lori mu won ye lori igbe arakunrin ohun le lo to

0: kaabo pada agbanko gbe iroyin o ti fe tenubodo amo lo ni belenja ko to di wi pa mo dagbere won ni ije alagbara kan ti o waye lasiko ti ojo alagbara kan ro ni ipinle benue na lo ti se kupa arabirin kan o ni ijoba abile obi ni ipinle benue o won ni ologbe yi na ni won te te mo oruko re won ni sugbon o je olonje to gbajugbaja ni agbegbe obarike ni opopona ogore ni ijoba ibile obi o won ni lasiko ti igi nla kan ti o yalule lasiko ije alagbara ye o na lo si yalu obirin yi o lasiko ti ojo ohun ro to si mu emi re lo won ni awon olugbe ni agbegbe ohun je ko di mi won pe ni eye osoka na ni arabirin yi lo dagbere faye eleyi ti awon ara adugbo ti won si bere si ni kawolere ti won sun ekun wipe ah àwọn òtún ríru eléyìí rí ìwé ìròyìn daily post ló gbé ìròyìn ọ̀hún.
1: Ó dẹjẹ́ máa fi eléyìí ṣe ìlọ lónìí lórí ìròyìn ilé ìtapẹ̀ ní gbáńkọ́ gbé ká lè láǹfààní láti pàdé ẹ̀yìn ìyẹn wa bóbájí ní ọjọ́ ajé monday níbi tí a ti rí níbi tí a fi kọ́ sí ìlú nínú ṣùgbọ́n láṣáálẹ̀ òní ẹ pàdé àwọn èèyàn wa gbogbo eléyìí tó jẹ́ pé wọ́n ti ní àwọn ètò eléyìí tí ó jẹ́ ètò aládùn èyí tí wọ́n tún máa fi dáyẹn lára pàápàá jùlọ ní gbogbo pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún níyá mo ṣe ń kásẹ̀ ẹ̀ lọ ní wẹ́ẹ́dì wẹ̀rẹ̀ yìí àrí extravaganza ni lọ́wọ́ alálẹ́ láago méje sí mẹ́jọ lunch break extra ni lọ́sàn-án yìí láago mẹ́ta pẹ̀lú kenneth ogbaẹjẹ kébù obìnú babo ní babo ènìyàn lọ́nìyàn ó ti jẹran lọ báyìí kọ́ mọ́ kó ìgbó
0: bẹ́ẹ̀ni o
1: aago méje àárọ̀ lálẹ́ mọ́ gbádùn ti fún tẹdọ̀rọ̀ yìí sí ti wá di ọlọ́hún ìyá àdínì yìí náà ni o aminat adeto badmus olórúkọ mi mọ́tàlá ayé lè tó ṣe bẹ́ẹ̀ kọ́ wọn ó ṣe dáadáa
0: tèmílàdé àlòkò òun náà lórúkọ ti tèmi ó tún dìgbà kan náà èrè o

0: spread your wings on Splash 105.5 FM.
1: Oya ẹyin ọmọ lọwọ idan o tun ti zẹ fufu osu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si kaṣe leralera lo ni back to back abẹrẹ latori new year cashport lọ sori valentine cashport easter cashport nko awọn eyan tun gbẹnu si yẹ lọ ni igun aye okaze cashport yẹn gan lọ fafa ka ma wa ti sọ nipa ileya cashport pẹlu ẹran agbo to sẹmẹ nko ẹ kaṣe ẹlẹrin ju anu ti a ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹẹtì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport nínú oṣù kẹfà yìí ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sísí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ dúpẹ́ owó lọ́tún lọ́sẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí Ládìlú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí àtìkú oríire mi dé so ti cashier ọmọ mo ti cashier.
2: Lago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀. Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́. Gbàgbé ìrònú ẹ. Gbàgbé ìrònú ẹ. Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Kí bàrí òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọláolúwa Sakios Dẹ̀rẹ̀tọ́ náà Gbẹ̀ngà Adébóyè.
3: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé èmi náà rèé o Ọláolúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
2: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
4: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
2: Láolú gbẹ̀mí débẹ̀.
5: Baba.
6: Yes, my son.
5: Tell me a story.
6: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, 5 tribes settled on it and called it Wakanda.
5: Why?
7: All black. We respect our culture. We are the history. We stand for unity.

0: always be uncertain. With Bathian Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after the working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
2: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
3: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
2: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
1: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
1: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
4: Bímẹ, kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one, Splash 105.5 FM.

0: one station gives it real. The first. The best.
1: The best.
0: The most listened to. This is Splash 105.5 FM.
2: Èmi ọmọ yín náà ni o, yọ̀lí jàn ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pìn ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
7: Àrínà jìnà sílé mi, àìlówóláwá jìnà sílé mi.
8: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n mú. Owó gan-an lọ́ba ọgbọ́n.
9: Akábala tó jẹ́ kí n máa bòrúkà rẹ̀.
8: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òtí ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní ₦1,50,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: Here you go there.
11: Mom, you didn't add milk.
10: No need to. Taste it and see why.
11: Wow, but how?
10: Is it milky?
11: Yes.
10: Is it creamy?
11: Yes.
10: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
11: I love it, Mommy.
12: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
13: Milo!
14: Oh no! Alẹ́ Monday lágo méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀.
15: Ìyá ẹ ti gbọ́ pé ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́. Gbàgbé ìrònú ẹ.
16: Gbàgbé ìrònú ẹ.
15: Gbẹ̀ngà Adébóyè Jíngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹpẹ́ ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọláolúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
17: Níwọ̀n àgbà tí
1: to je pe dide nti we ade emi na re o ola oluwa Zacchaeus return of Benga Adeboya Abefe gengbe ti ile oro mo ti bale ka bi owaraju
4: Flash FM 105.5 la uti ma gbo ni gugu oju aje Monday la go meje si meju asale 7 pm inu dun ni moriya wa mo fi banuje wole sun lale Monday o fi ronu ara ele mo
13: dade ronu e pelu the return of Benga Adeboye erin arin takiti kekeke e ma gbo efe tun to du ati orin gan okan yin te ma bale
16: ironu ki mu ni gbadun o mu ni igbeni
13: la olu gbemi debe
17: I'm in love.
18: Hey, what's your fault? Sonia Tomato Sachets. Oh, Sonia. My favorite Sonia Tomato Sachets gone. Oh, redodo. Oki. Oh, don. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Amori ato yo. Onje mi adu si. Sonia Tomato Mix. Inje ki onje do.
19: Only one station keeps it real. The first, the best, the best, the most listened to. This is Splash 105.

pẹ̀lú yílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò.

0: joy, nourishing goodness for every side of you.
1: Ní ìbúdó orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé nípẹ̀ kẹwọ̀n pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni àlejò ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúdú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀?

0: tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
1: Sade, kí ló dé sí láyọ̀ ní domi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀búnlá kan.
1: Ẹ̀búnlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o. Nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náírọ̀lì domi, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi sèmi náà jọ.
3: Lóòótọ́ ni o. Má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Ọdún iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládò ti wọ́n bẹ̀rẹ̀ wà yìí.
5: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
4: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
5: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kò sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
4: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
5: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
4: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
6: Kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.5 FM.

0: TV. Love it.
1: Arena jina silemi. Alola wa jina silemi.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ọba ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n mú. Owó gan-an lọba ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bùkátà.
2: Ó yá wá jẹ́ kí n já ẹsẹ̀ yìí, já ẹsẹ̀ yìí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport, ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótútù àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òtí ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mídìí cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídìí ẹ cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Hello, Mrs. Martins.
5: Yes. Oh, Mrs. Johnson, how may I help you?
4: Junior's body temperature is high and he's complaining about headaches and body aches.
5: Not to worry. Get Bruston End Suspension.
4: Okay, ma. I'll call you back.
6: Bruston End Suspension for Children is a sweet tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
4: Hello, ma. Oh, Junior, stop that.
5: Is everything okay, Mrs. Johnson?
4: Yes, ma. Junior is fine now. In fact, Junior, sorry, ma. I'll call you back.
6: Bruston End Suspension for Children. Always stick the product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxay.
7: That is my

0: Kapiri.
1: Ini Kapiri, Daraya.
0: Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o.
1: Ọ̀pọ̀ ọdún ìfipá
0: láìka ìdènà sí.
1: Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì-líle láti dé ibí yìí.
2: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà mọ̀ jẹ́ ká sọ fún ẹ lẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026,

0: Casting Crown 2026 live in Ibadan.
1: Casting Crown is here before the throne of.
0: Hey! Casting Crown 2026 ẹlẹ́kẹsàn rúẹ̀rẹ̀ nílùú Ìbàdàn àpéjọpọ̀ ìjọsìn gíga jùlọ níbi tá ó ti máa fi adé wa lélẹ̀ níwájú olúwa ọlọ́run alágbára pẹ̀lú àkòrí olùràpadà the redeemer ọjọ́ Sunday May 31 aago kan ọ̀sán gbáko ni ètò máa bẹ̀rẹ̀ ní RCCG Province 24 Headquarters Solution Assembly opposite Orita Police Station Challenge Ìbàdàn Ministry Pastor Lukola Timi Johnson Reverend Mrs. Mercy Oderide Bukola Akinade Babatunde Pastor Ifeoluwa Odogiyan Tolúwani Sims, The Hot Kids, and your favorite host, Shadia Otieri, Pastor Matthew Okuazo, will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelego and Pastor Paul Tao. Emma Gbagbe, Adota Opo 50 Widows, Loma Gbaunji Ofe Lojo No. Bell, also tomorrow, I'm Odo Lagbara. Don't miss it.
2: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà. Kí o wá jẹ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
4: Europa League Final, May 16. Conference League Final for May 27. Champions League Final for May 30. Hey! All the finals live only for Supersport on Top Go TV.
5: From as low as 5,800 Naira per month.
4: Reconnect today. Go TV. Love it.
6: Ìtẹ̀ méjì omi òwò ń bọ lẹ́mọ̀nì síbi òdúkọ àti iyọ̀.
7: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: ibare olorun loke oba oga nla kabiyesi re ledumare oba oga agba oba to ntoju oyin to yin fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka ma lo pe ko ni se nkan kan ati leyin ko duro mo tini gbogbo ogo foko ni de asiko yi o tori pe ti paul ba ngbin ti apolo ba nbo mirin iwo lo ba lo mu ki ibisi o wa tori ke bi o ba si okini kan o le se ilu odun orin oko agogo odun sekere ota iwo la dun ti nbe nu ro ta nso tawon yan fi so pe ni tumo leti ta lo le bo duruko na ko si o àfiwọ́ lọ nìkan ìwọ tó múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dàmú àwọn alágbára tó tó ọláàrẹ ọba tó ní mímọ̀ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé ló kọ mi mr w ń lọ̀pọ̀ ìyẹn mọ́ ń pè mí ìjọba àbílẹ̀ lẹ́tọ̀ ètò níjọba àbílẹ̀ ó tún ti léfòrò gba gbòóṣ sórí ìkànnì splash 105.5 fm tá a lé ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò ìjọba àbílẹ̀ lórí ètò ńlá tí mo gbé yín débẹ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ẹsẹ̀ kùkú ọ̀rọ̀ tó kàn ìjọba àbílẹ̀ ẹ mọ̀ pé ó kọ ọmọ ní ìjánu ọmọ ìjọba àbílẹ̀ pé bá ti gbóòkò ẹ ti mọ̀ tó forí sọ ọ̀gá wa túndọ̀ láwùwo ni olóòtú ètò yìí ẹ̀yìn augustus ìlàmójú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kúrò kẹrẹ lórí bí ó ṣe dá ahmed dauda sáà ó bàbá sofia adékúnlé rahimi ọlá ọlá olúwa fálétí àjọ ń ṣe kúrò kẹrẹ lórí bí ó ti dá lórí ètò yìí àtàwọn ètò yòókù tó kíní tó kéje dàǹdàrúkú ẹwà làájẹ ẹsùn bó láti ṣe lórí ètò ìjọba àbílẹ̀ fún tòní àṣàkí wa pé a kú àsìkò ọdún o lágbára lọ́wọ́ elédùà ọ̀pọ̀ ọdún aláyọ̀ bẹ́ẹ̀ ńlá àmọ́ ṣe láyè bọ́lọ̀ ti ń bẹ̀tẹ́mì ẹ̀ wà àkú ọdún akú yedun ọlọ́run mọ́ bá yọ wá jẹ́ àkú ọdún akú yedun ọlọ́run mọ́ bá yọ wá jẹ́ o èyàn la fi ń kí gbogbo àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn pé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọ̀jẹ́ kẹnu ọ̀bẹ ó sílẹ̀ ọdún tí ń bọ̀ yóò tún dùn délé lọ lágbára lọ́wọ́ elédùà ìyàn bẹ́ẹ̀ àwògede ń gbé àbẹ́rí nǹkan báyìí ẹ̀yìn bá a ti ń ronú nǹkan dùnú ìlàtúnmọ́ rántí àwọn nǹkan míì tí ó fẹ́ mọ múrúkú èèyàn ẹ̀yìn mọ fẹ́ tẹ̀ bá àbí kéèyàn fẹ́ tẹ̀ páàrò nù torí wípé òní ló tún pé ọjọ́ 15 o tí ìṣẹ̀lẹ̀ alágbára tó gbomijé lójú ẹni tó ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ oríire níbi tí wọ́n ti lọ rèé kó àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéékèèké tí wọn ò dá nǹkan kan mọ̀ tí wọ́n kàn ń wò pé kí wọ́n máa kọ́ abidi nínú síléètì pé ó yá máa pe ha ajá bí bàtà àwọn ọmọ ọlọ́mọ ọmọ ọdún méjì mẹ́ta nǹkan kan wà lára àwọn ọmọ yìí wọ́n sì kó àwọn ọmọ yìí níjọba àbílẹ̀ oríire ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama sùkúù bí oríṣi mẹ́ta ni wọ́n ti sà wọ́n atólùkọ́ àtakẹ́kọ̀ọ́ wọn bẹ́ẹ̀ dì sìn kábíyèsí lẹ́dùmarè àwa náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ rédíò ọmọlúàbí à ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yìn ìjọba o lẹ́lẹ́kàǹkà láti ìjọba òkè tó fi désàlẹ̀ pátá ojúṣe federal government ni tí à ń sọ yìí torí pé security ọ̀rọ̀ ìjọba àpapọ̀ ni ojúṣe state government ni tí à ń sọ yìí torí pé gómìnà ni chief security officer of the state ojúṣe ìjọba àbílẹ̀ ni tá à ń wò yìí torí pé ní ṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ basic education under local government ló wà ẹ̀yin tẹ̀ sì sọ pé ẹ̀ ń ṣe basic education sáwọn ọmọ tẹ́ ẹ bá kó sùkúù sẹ́ẹ̀ ní protect wọn local security ó ń bẹ̀ lọ́ndà ìjọba àbílẹ̀ torí ìdí èyí ẹnìkan kan ò lè excuse you àtàlága council lóríire àti gómìnà ṣèyí mákindé àti ààrẹ bọ́lá tinubu gbogbo yín lọ́kàn ẹ wá àwọn ọmọ ìbode o torí wípé fídíò kan tún ti jáde tó jàrìnrìn lónìí tí wọ́n ṣe lọ́ndì 27 ìjẹta lọ́jọ́ children's day ọjọ́ iléyà náà ló sì tún bọ́ sí wípé àwọn ajínigbé yìí àwọn mọ̀ sí wà lákàtà wọn ẹ wá gba àwọn lẹ̀ mrs alamu tó ṣe fídíò tó trend wo ti ṣe mí o àwọn ajínigbé ní kó tún ṣe mí pé kó mọ pe bọ́lá tinubu kó mọ pe ṣèyí mákindé pé kẹ́ wá bá wọn negotiate wọn ní ẹ dákun ẹ nídìí force negotiation ní ẹ ṣe ẹ bá wa bẹ̀ wọn ẹjẹ wọn ò fi wálé òtútù yìí pọ̀ aṣọ tán wọ̀ níjọ́ tán kọ́ sí first video òun náà ni màmá yẹn sì wọ̀ títí tí wọ́n fi ṣèmí ń jẹta ẹ̀yìn ìjọba ẹ dákun ẹ gbà wá ẹ bá wa dóòlà àwọn ọmọ yìí yóò sì ju yín ṣe lágbára ọlọ́run àbẹ́rẹ́ nǹkan òmìnú kọ mí. Torí àkókò wa ẹ káàbọ̀ padà sórí ètò gbangba làṣáta ẹ jẹ́ kí n máa kí àlejò mi àkọ́kọ́ káàbọ̀ sórí ètò torí pé ilé kún láyé orí ètò nírọ̀lẹ́ yìí ẹ máa lọ sórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ẹ máa lọ bẹ̀ báyìí torí wípé alhaji suraj bashir láti texas wọn lẹ́yìn tẹ́ ẹ bá ṣiṣẹ́ àyẹ̀dá dáa ká máa bó káàdì fún yín àbí tí mò ń ṣe òye ẹ máa lọ sórí facebook splash fm 105.5 ìbàdàn ẹ lọ rèé mọ wò bí wàá ṣe ń ṣètò yìí lọwọ báyìí kẹsì mọ drop comment ẹ máa like kẹsì mọ share bẹẹ ṣe ń ṣe bẹẹ kùndùsì fún gbogbo yín o èèyàn márùn-ún tó bá engage wa dáadáa lórí facebook kétò yìí tó parí àbò káàdì fún ló kọ alhaji suraj bashir láti texas ẹ jẹ́ kí n kí àlejò mi káàbọ̀ sori eto yi eyin Alhaji Karim Dauda Oladimeji onisiriyan e kaabo sori eto yi sa
1: gogole e ka so adeku asiko odun odun ayo ni o ma je fun wa
0: amen
1: in fact pa se so de na o mi ara ton kan wa because awon to jomo ya wa ti won to wa ni bi ti o te won lorun ko lorun ko wo la koko e ko wo lo igun merin aye tati ki o tun ba ni ojo eni ko lorun ba wa fi iso e so won olorun mu won de ba wa layo atalafia
0: amen
1: olorun ko sa won na ni gbogbo awon to ise olorun ba ni ko si won nu
0: a
1: ni ogun ni Nigeria ni ipinle Oyo state a ni ri wahala olorun a je ki Oyo state ko tuba ko tuse oruko temi o fi pa gba kan yi pada Karim Daud Oladimeji onisi niyan omo yen na ni e ma ba wa bo
0: eh omo won yen na ni to so yi po won fe si state honorable in 2027 ta si mo gbe wa sori eto ti mo soro po honorable billboard omo won yen na la tun wa gbe wa loni o bo ni se si wa lori ambition yen abi kin little development bayi
1: eh gege bre se mo pe eh ba contest na Colonel Foreje Ogawa His Excellency Abiola Ajumobi.
0: Amen.
1: Ama so pe in to ba da ku si fenikan. Ifun presently gan we re gan won ba yan du.
0: Ah, Olorun mo jari ku si
1: dada. Won ba yan du te ba tin re yan to n de ohun to n wo so aso ta se bi wo lo mo wo aso to ba ti ya.
0: Ah, ta be n ti ba ma n se bi ani gangan lo social media to wa tin trendy. Awon kan na copy re. Eh, gbo kan so pe won wa ni ki wa be ready bi otiti. Mo wa so pe mi o emi e ma fo lai lonu. Eh, gbo mo ko ti so content be. Awon kan ti mo copy e ba won.
1: Definitely. In to ba mi ba yan du we. In to ba ti da na won ba yan du. Ibadan to ba da ko si fe nikan ni Ibadan South East Constituency 2 awa ta jo ndu awa meje ni
0: kabiyesi
1: awa meje ni awa na de ti mo pe ibi kan na ni yo pada ja si bo alhamdulillah ibi to ja si yen na gbogbo wa la fowo so wo po pe oke o gbogbo wa la wa pelu eni ti awon agba egbe ta fowo so wo po le lori
0: ta lo nto
1: which is honorable Waris Adegoke Alawuje tanatana Olorun yo si dibu yo wale
0: tanatana Waris o na lo contest nbo to lo Olorun
1: ben
0: o da ko ti jade gafalaga council re ti mba gba honorable na lo njade fun
1: state honorable lo jade
0: o da jojo 3 okay
1: yes
0: tanatana Waris lo gba bayi
1: ben
0: so eyin ati e jo soro ko to de pe kini on bo si abawon agbe egbe na so pe weyin onisiriyan dakun ni suru a mo pe ariwo na ati ri o e mo wule tabana ati ri o lo re idoko ja fun Waris abi Waris gangan ba yin soro won na won
1: yo Waris gangan ko lo le ba wa soro so understand e mo pe electoral to wa nsin won ti so pe is two way that they fit conduct primary election is either direct primary or consensus so by the time ti is asiko bu to sele gangan awon leaders wa won de pe wa pe ni Oyo state o in tawon wa after ni pe okay o ni APC Oyo state in tawon fe ni pe ko je pe consensus on la masi won de set up 10 man committee kan supersede affairs awon to ma je candidate in each local government so igba to de yan won ni ka ba wa so cap stand down for our e dan ko yin o possible gbogbo wa lati jo na wo lati jo ko se to ma so no ma stand down fene kan bo yin ta conclude si ni pe e sa a ri yanju fun wa sugbon wu e fa te ba ti gbe fun wa te ba ti yanju fun wa pe okay o oni
0: eyin agbagba mu
1: eyin agbagba mu gbogbo apata ademo support e so ojo to de sele ton de ko ape en ta won mu ni alhamdulillah ade support e ko sari wo kankan in the history of APC Oyo state ni election ta se lo yen only one person lo form ni Ibadan South East post constituency 1 constituency 2 because awa ri pe ti nkan ba fe to Oyo state Ibadan South East do si ma oko to wa so ko wa to kegbe wa ko gba ijoba yen la wa after la fi so pe ta gugu aba la fe divori da la fe se gugu na to ba pa igba to lo ti so kun na lo kan be ko si wa e ja jo support e so e to je important fun wa gangan ni pe bi egbe APC bi o se dibo ti o wole ta de ko lagba olorun olorun fun wa se 2027 inshallah
0: bo wa ni se tanatan wa risi so ti wa refund yin lawowo te na abori promise lewa pe ama wo ijende abo ti send e sin abe ti abi cash e si gba
1: ko se to nje pe refund owo ta na se bo mo egbe la na fun se bo mo egbe la na wo fun a de fi build egbe wa ni so ko se nkan emi mo mo ti mo na so ile lo wa fe fun mi so the next a wa egege la to ko wo jade ta to fi finance election to baya
0: owo tun ku te tun na
1: lagbara olorun olorun si bo wa lasi inshallah
0: oni si yin owo tun ku te tun na
1: lagbara olorun owo te gbe owo fi wole ana a ko wo jade
0: okay so owo ti wa risi ba ko fun yin le mo na
1: abi wa risi o se wa ko fun wa won na se wa la ona o debi to de yen ni na
0: awon eyan kan so
1: yi pe ja wa na ni a do ba se ba ko lo nje ara laanu alaanu na de ni e a sa so a se fi la a se ogbo e e to ba to yen kan na jobu na a tun na lagba olo APC o de gba joba lagba olo ni 2027 awa lokan inshallah
0: awon eyan kan so pe warisi so mo bile peyin lo mo bile tawon eyan mo te wa nle tan mo ri pe farisi to ba ti lo ba yo lo lu ibo ni yo tun de yo tun kowode won ni mo lo mo kowode ni egbo soto ni
1: se mo pe oju tawon fi wo ni kaluku ni o mo oni se to nse okay se nigba to ba so pe to ba lo yo tun lo se ko wa dun le ko ma se nkan kan ni
0: en ti o ba ti ba wa gbe yaro le mo nta se kole fili nkan tawon eyan pass through
1: won na lawon eyan ti e to de ni we bo se rita sawon eyan ti
0: se lo to ke gbele lo to yin na mo pe ke se omo bile
1: mi o mo se mo pe ile mi wo 10 ati affairs mi o ni mo wa after but awon to so pe ke gbele awon na le bi o sugbon mo sa pe no ma ti to ba ko participate o ma se so go on over my after boy I could be there from gbele so I just say ni olorun de ti so pun lo kan ni lagbara olorun a de dibo wole inshallah
0: awon yen so pe milimili ni yi so le pe n lo fa teru fi bayi pe ah emi o le mi milimili o ta so ta se le mi mo ne o egbo so to ni
1: se ri yo ba ni oroke bi o ba le kan yo de kan lati jo ta na for the past 2 years e do ti so pun fe contest eyin na ti mo ti o ti bo la re ijo ta ma jade ta ma ku 5 million ti 1 naira o de ni ba jade so awon na ta na be yen mili na ni yen na eni ka o de so fun wa pe gba oto elomi ma jade won ma finance eni elomi de ni o no finance are wa alhamdulillah olorun to wa se bi ta se de ti o de je ke mi bo ibi to ku ina yo ba wa se inshallah asa se se so pe mili yen ko se ti o na wo gbogbo àwa méjèèje ta contest ní ìbàdàn sáré constitution kò sẹ́ni tí ó náwó bọ́lọ́run kẹ́ sọ pé òun ló kàn nìyẹn.
0: But according to the electoral act ó sọ wípé tó wá pé consensus candidacy lè bá lò láti mú yàn ó lẹ́yìn tẹ́ ẹjọ́ mo yè ókè ó sọ pé àwọn tán bá ra fọ́ọ̀mù nígbà tẹ́yìn ìkú sì ti ra fọ́ọ̀mù
1: ẹ̀kúlẹ̀ nídìí lẹ́tà gan-an. Pé mo sọ tẹ́lẹ̀ mo ti ṣàlàyé tẹ́lẹ̀ mi ti ṣàlàyé yẹn tẹ́lẹ̀ ibi tí consensus búrú sí ni pé if one person bá àgbè pé òun ò gbà kò sí tó fẹ́ ṣe
0: àjọ
1: lọ bọ ìgbà tí ogun ọtí àgbì yẹn so
0: kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́
1: kò sọ̀rọ̀ nbẹ
0: so ìbàdàn south east constituency 2 ọyọ tí wàá tọwà tí ẹbí
1: 2023
0: yà
1: èèyàn kan
0: soso wàhísì lèmi sọ èmi òmọ kọjọsí tù
1: èmi òmọ kọjọsí wà sálàyé fún yín náà
0: kọjọsí tù yín lèmi sọ
1: kọjọsí tù èèyàn kan soso ló wà fún
0: èèyàn kan soso
1: ló wà fún
0: wàhísì
1: which is honorable wàhísì aláwùjẹ o nìkan ló wà fún
0: o ní ó sì mọ gbé àṣẹ ẹgbẹ apc dání.
1: lagbara olóhùn gbogbo wa ti support ẹ a ti ṣe meeting after gbà yẹn tí gbogbo àwọn aspirant dẹ support a pé gbogbo àwọn alága from 1 to 12 a jẹ kán mọ pé kinní náà ìtẹ̀yìn ẹ̀yìn oníròyìn tẹ̀ expect ni pé kẹ́wọ́n gbọ́ pé onísìn nìyẹn o ti lọ sí party kan o ti lọ sí kinní kan bọ̀ irú yìí ò lè ṣẹlẹ̀ mọ́ gbogbo wa ti wà ní ṣọ̀kan.
0: kábíyèsí lẹ́dùmarè
1: adúpẹ́
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ọmọ nàìjíríà ọ̀rọ̀ lẹ ti gbọ́n o wọ́n ti ní ìṣọ̀kan làwọn wà o nìbàdàn south east constituency 2 warisi adegoke aláwùjẹ ni ó gbọn gbé àṣẹ ẹgbẹ apc dáadáa àbí ẹkọ nígbà àsìkò campaign bá tó àwọn náà wà ṣàlàyé ara wọn wọn ò ní gba station lọ ṣàlàyé ara wọn ò gba station radio station mú sọ wọn ò gba bí wa wọn wà ṣàlàyé ara
1: wọn.
0: ẹ tún jọ wá ni
1: ẹ gbọ́
0: ẹ mọ sọ solidarity pé àníṣe mo wà pẹ̀lú ẹ ọmọ ìyá mi.
1: ẹ bá rí ẹ ní bí lèvù pé kinní ìgbé sọ̀rọ̀ ẹnu lásán
0: kò ní ṣéwu ọlọ́run oṣù àdùgbà náà lọ wọ́n pàtàkì lọ́wọ́ yín ẹyin alhaji daud karim ọ̀làdìmejì oníṣìníyàn ẹ̀sìn tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa ojú òní tì yín nígbà tá ń bọ̀ wọn nìkan wá o Seyi Aderibigbe, Jamiu Onifade, Sunday Romeo, Karim Abdulrahman, Oyelade Taiwo, Adeleke Muiz, Adetunji Babatunde, Ahmed Sanusi, Adebayo Jamiu ati Adetunji Sultan, oni media kanajegbon onisi niyan ese adupe oju oni ti Abiodun Adewole loko mi eto doba bile si nte iwaju ke ti tenubodo abala hari eja polowo oja ngba n ba wa tuju oja de e gbo pe eye tin de mokore ikanu awon narebu tin be nile asofin lowo lowo bayi ni kunle oyin wa nbi leyin igba na from state assembly to where e mo gbo labari mo nbo e ku kale
2: irin kirindo ijoba ibile
3: Eyin agbe aroko bodunde orire de eyin e wa re sokoto ti wa lapo sokoto nile itaja Solocard Farmers Friend be ni o gbogbo roja ti mu ko won gbo ji pepe ti sagbedoba be se nfe lo se wa nle lodo Solocard orisirisi agro chemicals to fi mo horo erugun lolokan ojokan iyen seeds be ba se nfe atawon irinse agbe farm implements pelu fertilizers ti o mu ka won ogbin yo fale ya awon ogun apako ati tun pa korikori pelu opolopo chemical ti o mu kere oko yin lalaafia abe gbo iroyin to amojuba e ma bo wa si Solocard Farmers Friend nile itaja won regeji to kale soke bola ladojuko mo bolaji hospital to bi mo lu le itaja won te mo bi eni muwo to wa ni former UBA building number 105 Amunigu Street Ogunpa Ibadan fun alaye lekunrere e pe 0816828289 tabi 0703959-2995 website www.solocardagrobiz.com Solocard Agro Business ore agbe

0: to e kaabo pada lati oju oja idema bile le ngbo lori kan ni splash 105.5 fm ta le tin bo sile fun balawo ladugbo felele nle ibadan ni bayi eyin mo tin gbalejo honorable dr daud akanni olalere aka d aliamin ti won je honorable tin soju ekun dibo ariwa iwo orun ibadan ibadan northwest state constituency ni la sofin ipinle oyo e kaabo sori eto isa
1: akẹ mo ke olotu akana mo ke gbo ara le abo olohun iṣo olohun olohun ba yo je ko mo wa pelu gbogbo wa
0: amen
1: awon eyan wa ton si wa ninu gbekun abi olohun ko olohun ba ko ba wa tu won sile
0: amen
1: awon ti won se se awon ise buruku ko olohun ba ko ba yi okan won pada ki alaafia ko joba ni inu iluwa
0: amen
1: orilede wa ati kaakiri gbogbo agbalaye
0: amen eyin gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù nígbà tí a bẹ̀rẹ̀ sí ní rí ọwọ́ tí nǹkan kan sáré ògiri nínú ètò òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin ni a fẹ́ lè sọpá kọ́kọ́ rí gẹ́gẹ́ bí ọmọ ilé asòfin tó fò fẹ̀rẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú pdp tó gbé wọlé tó sì bọ̀ sí adc kó tiẹ̀ tó di pé gómìnà àti àwọn ọmọ ilé asòfin àti àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó wá lọ sínú apm báyìí kí ló bí fífò tẹ fò fẹ̀rẹ̀ kúrò ní pdp lọ sí adc dẹ́nsẹ̀ kọ̀ǹsọ́ọ̀tì gómìnà kẹ tó lọ abẹ kan láàrin ẹyà àtàwọn constituency yín ẹ sì gbéra.
1: Ẹ ṣe gan ẹ rí i pé mo lọ ń ṣojú àwọn èèyàn nílé ìgbìmọ̀ asòfin ni àwọn èèyàn náà ló sì ràn aráàlú ló ràn mí lọ síbẹ̀ àwọn aráàlú sì ni nígbà tí mo ṣe débì kan wọn ní inú àwọn yọ̀ọ̀sì wọn ní ibi tí àwọn sì fẹ́ kí n tún lọ ṣojú àwọn wọn láwọn fẹ́ káwọn kí n lọ ṣojú àwọn ní.
0: Abuja
1: ni
0: northwest southwest federal constituency
1: eléyìí náà ló wá mú wa láti rò ó dáadáa nígbà tá a wá rí gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ pdp léyìí tó sì jẹ́ pé ìlànà òfin ó fààyè gba pé tí ẹgbẹ́ bá ti dàrú lókè tó bá ti rí pé ẹgbẹ́ bá ti pín sókè òfin fún ààyè gba wa láti jẹ́ pé ibi tá a bá rí pé a bá ti lè jẹ́ pé tí ó wà lọ́kàn wa tó ti lè dé àmúṣe iṣẹ́ táwọn aráàlú fẹ́ ràn mí láti jẹ́ pé n lọ sojú wọn ní Abuja yé pé ibi tó ti lè ṣe òun náà ni mo gbọ́dọ̀ lọ léyìí tó sì jẹ́ wípé nígbà tó fi ti fààyè gbà mí gbogbo tó yá òfin báyìí ti fààyè gbà yàn èèyàn lẹ́tọ̀ láti ṣe eléyìí ló mú mi láti lọ jọ ẹgbẹ́ adc lẹ́gbẹ́ tó kóra jọ láti jẹ́ wípé láti gba orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú hílà ìlú tá a wà yìí.
0: Ta ló kó wa sínú hílà ìlú?
1: Ṣe rí ilà ìlú tí a wà yìí ẹ rí i pé alákọ̀ọ́kọ́ ìjọba ti ń bẹ́ńbẹ́ yìí gbogbo wa náà la rí bí nǹkan ti ṣe rí léè tí ó sì tẹ gbogbo wa lọ́rùn ìjọba òkè ti ń bẹ́ńbẹ́ yìí ẹ rí i pé
0: kọ́kọ́ ìjọba tàárín òkòkó wa sílà ìlú.
1: Ẹ rí i pé agbára pọ̀ lókè ju ká máa sọ ààrẹ lọ agbára pọ̀ lókè ẹ rí i pé
0: ọ̀sàgbà láàrin ìsìn
1: ẹ rí i pé lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ rí i pé gbogbo agbára òkè pátápátá ló wà tèyí tí wọn ò bá fún ẹnìkankan kódà lórí pé à ń dá àmọ̀tẹ́kùn kalẹ̀ ẹ̀rí tí ẹwo ń tójú rí kódà lórí àmọ̀tẹ́kùn gan tá a dá kalẹ̀ yìí náà ní ìsìn ẹ̀rí pé gbogbo agbára náà sì ni òkè náà ló sì wà nítorí pé gbogbo owó ti ṣe kí wọ́n rú wọn lágbára tó wọn ò lágbára láti rú wọn lágbára
0: ó gbà tí ìjọba òkè kí ni pe gómìnà ni chief security officer of the state sí tako gbogbo araba wà lókè kí ni ẹ̀ ń gba security vote sí lóṣooṣù gẹ́gẹ́ bí gómìnà tako gbogbo araba wà lókè kí lóde tẹ fi ní orí ọ̀fẹ́ àti dá àwọn local vigilante group lẹ̀ àti àmọ̀tẹ́kùn tẹ tó wá ṣe tí ẹ tún lò gẹ́gẹ́ bí ìyẹlẹ ṣètò ààbò ìpínlẹ̀ ọ̀yọ́ tako gbogbo araba wà lókè àwọn yẹn ń kọ́.
1: Ẹ rí i pé ọgbọ́nnu òní Yorùbá là ń lò láfi lé ní gbogbo àwọn nǹkan yìí
0: òfíìsì fún yín láyé àti ìsìn yẹn
1: rọrùn
0: láti ṣe ṣùgbọ́n
1: tàfàsófin
0: ẹ ṣe àsọkò gbogbo àríwá lókè ẹ lágbára pọ̀ lókè ẹ wá ní gbogbo agbára ló wà ń bẹ̀.
1: Mo ní agbára pọ̀ lókè púpọ̀ jù léyìí tó sì jẹ́ wípé ìjọba tí ó dáa tí ó lè rọrùn fún wa ó gbọ́dọ̀ jẹ́ rọrùn ìjọba tó jẹ́ wípé agbára ó wà nísàlẹ̀ kódà tẹ mọ́ àwọn ìjọba àbílẹ̀ wọn ò ní àwọn agbára láti lè jẹ́ wípé lórí irú ààbò àti ìjọba àárín eléyìí yóò lè fún wa ní àǹfààní kí gbogbo nǹkan lè bá a máa lọ dáadáa.
0: ṣé adc ló wá fẹ́ gbà wá lẹ́ báyìí.
1: pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹgbẹ́ adc náà lẹ́gbẹ́ tó kó rajọ láti gba orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú ìlà èlò nto wa nle yi
0: se si kura ju abe tin fun ka pada
1: egbe apc
0: ti adc ti pin
1: adc adc
0: awon rotimi ameti duro loto awon atiku duro loto
1: even
0: bawari te se ni
1: ku lo rotimi ameti o duro loto o
0: ameti to pin baba tu baba mari do to o tun lo visit o pe pe I want to please seek the indulgence of my brother atiku abubakar ati keji to jese ni pe sikino ko re na baba ke to ku ka bayi o ko esa ka mi lori o da ko ti e na pe awon mejeje on fe po won de lo visit atiku ohun ati tambuwa
1: serite emi
0: o lo visit o lo visit ameti ohun ati tambuwa
1: serite emi ji meta ba dupo e ri pe ko tori pe yen o dupo nche wa lo kenya na ni pe dandan ni emi na ni nbori e si ri pe to aye pe n to ba bori bo se lewu ko ri gege bi omo niyan yo daire we se okan die si e to en ba ti wa bori o na ni nti atiku na se laje ko na dide lati lo ba pe a ajo se na ni gbogbo won si gboro gbagbe n to ko won ajo na ni pe lati je yi pe ki orilede Nigeria ko le ba wa ni ipo to ye ko wa o ni won ko ra won jo le lori nipa de ni awon mejeji won jo wa laarin alasiko odun na rin so nipa de ni ko si tu kakaka ti o sele laarin won
0: congress egbe adc nipinle oyo gubernatorial candidate me lo imaji
1: seri e ri pe mo fe pakisi nsin kankan e ri pe egbe adc kete to bere se kojo eru bere se bajoba oke pe ha eyan kan se ni gboku gboku re kinu re odun ke kan wa re nkan to fe gbe un po lori ipo ko wa ni ainu odun eleyi lo je ki mo bere si mo towo bo egbe adc le koda to ba pe ke ise egbe kan tawon eyan kanrin kanrin wa nbe ni won o se ni gbo egbe mo disin sugbon e ri pe gbogbo bo se towo bo mo towo bo loke ati bi e ri gba ta fe se convention wa a fe se convention ni guskwa won o jari se a tun fe lo lo ayo mashud abiola stadium won o tun jari se private bi a tun lo gba hall ta bi a tun lo gba koda won o tun won tun pa na be sẹyin náà rí pé ìjọba òkè wọn ń bẹrù ẹgbẹ adc eléyìí ló jẹ kí wọn máa tọwọ bọ kí wọn sì máa pe àwọn èèyàn a sì ní sábà mọrí àwọn kan dá àwọn tí wọn wá ń pè eléyìí ni wọn fi ń dàrú tó fi ń dàrú lọtún lọsí ṣùgbọn dídàrú ìwárè ẹ wà rí pé kàkà kó fi jẹ kí ẹgbẹ adc máa dínkù tàbí kí ó fi jẹ pé gbogbo ẹ rí pé ó tún lọ wájú sí nítorí pé wọn ò gbà kí ìdààmú yìí kọ fà wọn sẹyìn wọn ń lọ náà ni ẹ sì rí pé gbogbo ẹ sì ń lọ dáadáa gbogbo ẹ nísìnyí a ti parí gbogbo ẹ.
0: ó dà ẹ ṣe mo dúpẹ́ dynamite dc lórí tiktok mo rí gbogbo activeness yẹn thank you so much for being there ẹ mẹ́sẹ̀gì mi tètò bá ti parí ẹ ti wà lára àwọn táàbù káàdì fún dynamite dc lórí tiktok I can see how you are liking the post thank you so much lórí facebook náà ẹ̀yin tẹ́ ẹ bá wà níbẹ̀ tẹ́ ti share tẹ́ ti drop comment ẹ mọ̀ bọ̀ ní orí facebook splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan ẹ drop comment ẹ like kẹ share bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ kùndùsì fún yín aláàdì suraj bashir láti texas nanika mọ̀ bókáàdì èèyàn márùn-ún tó bá ṣe dáadáa jùlọ lórí social media ìlà bókáàdì fún tètò bá ti parí mo ti mú dynamite dc báwọn kẹ́nìkan bá ń kọ́ ọkọ̀ ẹlẹ̀ bóyá sàá àbí bàbá nóbù ẹ bá ń kọ́ ọkọ̀ dynamite dc látòrí tiktok ẹ mẹ́sẹ̀gì mi tètò bá ti parí ẹ̀yin tẹ̀ ń ṣe àì lórí facebook ẹ send mẹ́sẹ̀gì torí live broadcast yẹn how many times lẹ ti ṣe àì ẹ jẹ́ kí n mọ iye ìgbà tẹ ti ṣe àì ẹ̀yin now ta bá ń sọ̀rọ̀ pa pé ẹ kúrò nínú ẹgbẹ́ pdp ẹ wọ adc ìbéèrè tí mo béèrè pé sẹ́ ẹ consult gómìnà ẹ dáhùn o.
1: ṣe mọ̀ pé oníkálukú ní iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe.
0: ṣé gómìnà yìí ṣe benefactor yín kẹ́ ẹ fi dìbò wọlé nínú pdp.
1: ebi èmi àti gómìnà lájọ dìbò níjọ kan náà
0: ṣé gómìnà yìí ṣe benefactor yín ṣé wọ́n ṣe olóore yín
1: èèyàn mi dáadáa
0: ẹ lò dìbò ọ̀pọ̀ olóore
1: ẹ tó ṣe dáadáa olóore ló jẹ́ fún mi.
0: sọ wá ẹ kẹ sọ fún olóore yín pé olóore mi o mo fẹ́ kú lọ́dọ̀ rẹ o mo fẹ́ lọ bò mí o àbí ò yẹ kẹ sọ.
1: irọ́ ṣe rí gbogbo bí àwọn ìrìn àjò yẹn ti ṣe lọ ó hàn sí gómìnà àárín èmi àti gómìnà ò sì dàrú dáàrọ yìí àtẹ̀báwò dáadáa ẹ rí pé nígbà tí alhaji atiku abubakar àti gbogbo àwọn alágbá àwọn aláṣẹ ẹgbẹ́ adc tán wá ẹ rí pé mi àti gómìnà náà lájọ sìn wọn de orí tamaki láti alhaji atiku abubakar àti ọgbẹni arẹgbẹsọlá tí ògbọn fi wọnú plain eri pe mi ati gomina na la jo sun so arin mi ati gomina daru
0: ko daru
1: arin wo daru
0: kafa ni yin le ka mo tenesi
1: oga mo je fun gugu
0: ani damu now mo fe ke ba njiyin se ri duyin tori ko won so ko one good turn deserve another to ba pe ba si daada nle asofin ipinle oyo won ni ise re in lo dun lati fi seto ipolongo oboju ke ma pa ko edibo fun kini kan to ba ti ise re ni o soro fun pe ah diali abi ma so mo ni odun me to pe to lo le atofin ipinle oyo o so gbodile o sa tadoda o mu promotion o bo sponsor bill o se gbadogo godi oja ki le se gan ngba ba to du oja de laarin ise ju bi melo kan e ba njin ise re ju yin augustus tin so wole belebe polowo oja ngba ba de e jin ise re ju tawon ara abade northwest southwest federal constituency ti won furu ko e to na darin e ba njin mo nbo oya owo re amulele e ku kale
2: irin kirindo ijoba ibile
3: ite meji omi orun bo lemon sibi eduko ati iyo
4: kilo koko kilo de ti eju se ku gbogbo ile bayi
3: apopo si mo fi fun eyin mi ni o mo fi dabi e
4: gbagbe apopo yi Epsodent natural charcoal whitening toothpaste tutu ni o lo beeni check eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutu ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fun eyin re jile Epsodent charcoal eru adaiba eyin fufu dada.
5: Follow all the action as all the whole football league they end. Who go win the title for Premier League, La Liga and Serie A? Live only for Super Sport on Top Go TV. Reconnect today. Go TV. Love it. Multi-

0: nílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn. Dettol be 100% sure.
1: Tomato sachets. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ̀dọ̀dọ̀, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yọ. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
2: Ọdún iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
3: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
2: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
3: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
2: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
3: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
2: Itel, gbé ìgbé ayé tó rọrùn. Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tú bá. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport.

0: káàṣe ẹlẹ́rìnjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdé òun ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ṣe
2: ìtọ́kasọ ẹgbẹ́ máa ní kéńdà bó ṣá wọn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: casport
1: tínú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágilú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
0: Pẹ̀lú mídíẹ̀ cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
1: So ti káàṣe, ọmọ mo ti káàṣe. Iṣẹ́
2: kékeré owó lálá.
4: Ibùdó owó orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní 1000 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúdú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ awásópin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
5: Ayọ̀, ojú rẹ̀ gúrégé o. Àbí sí kìí ṣe oyún kan náà lájọ ní ni?
6: Ṣọlá, bẹ́ẹ̀ ni o, parọ́. Láti gbà tí mo ti ń gba àwọn oògùn oníkóró kékèké nílé ìwòsàn ìyáwó sẹ́ńtà, ṣe lójú mi ti ń gún régé.
5: Àwọn oògùn oníkóró kékèké wo tún nìyẹn?
6: Àwọn oògùn tí wọ́n ń fún àwọn aláboyún ni àwọn èròjà ìyá àti ọmọ fún ìlera pípé.
5: Ṣé health center wa náà ni wọ́n ti fún ẹ nìyẹn?
6: Bẹ́ẹ̀ ni, tó bá lóhun tó ń kan lómi inú pẹ̀lú ọmọ rẹ, wọ́n ṣe tán láti ṣàtìlẹyìn fún ọ.
5: Má lọ sí health center mi lọ́la. Èmi náà fẹ́ kójú mi gúrégé, kọ́mọ inú mi náà wà ní àlàáfíà.
7: Tí o bá ti lóyún, tètè lọ forúkọ sílẹ̀ fún ìpàdé aláboyún. Ṣé bí Ìṣọlá, mọ health center tó súnmọ́ ní ìgbàgbọ́ nínú rẹ̀ kí o sì lọ síbẹ̀.
8: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency (NPA).

0: social media akẹ́rẹ́ ẹ̀yẹ̀ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúrúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ó yá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣí ẹ̀ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Ọkazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ ẹ̀kọ́ ẹ̀. Kàṣí ẹ̀ ẹlẹ́rìí ojú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹ́nu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣíẹ̀, ọmọ mo ti kàṣíẹ̀. Iṣẹ́
6: kékeré owó ńláńlá.
7: Splash FM 105.5.
8: Your station. Here is 105.5.
9: From the very beginning, we just saw the world differently than everyone else. Everyone else made obvious in all we did.
10: That didn't sit well with some people.
11: What's our plan?
12: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
8: It's 105.5, The Splash.
13: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
14: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
15: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ. ṣàgbùgbù ipá rẹ lójú òpópónà, ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ́, kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ̀, bó ṣe ilé ijó, ṣàgbùgbù ipá rẹ lábẹ́ bó ti lè kórí ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán, gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.

0: fried rice pẹ̀lú adùn korok náà. Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí o pọ́n oúnjẹ rẹ. Ó yá jẹ́ kí o pọ́n oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
1: Here is 105.5. One station, all the hits. 105.5. Splash.

0: wọ́n ní ìṣe tá aṣọ máa wo ìpa tá pọ máa wo a ò gbọ́dọ̀ pọ mọ́ gbẹ̀rù bẹ́ẹ̀ nílùú tó bá lọ́ba tó níjú òye tó sì láwọn aláṣẹ nírú gbólóhùn báyìí ti máa ṣẹ. ǹjẹ́ abiyamọ ilẹ̀ yìí ẹ̀yin ìjọba abiyamọ lẹ́yìn náà ẹ sì ń gbọ́ ẹkún ẹ̀ ń gbọ́ ẹkún àwọn èèyàn yín ẹ jẹ́ ń tara ṣàṣà. jara ń ta yín jẹ́ ti ẹ̀ ń fọ̀rọ̀ ṣírò ara yín wo gan. jẹ́ ti ẹ̀ ń wò ó pé bó bá wa ṣe wípé ọmọ ti yín ni ń kọ́ ló ṣèṣì ni wọ́n gbé ní nǹkan ṣe báyìí tó ṣẹlẹ̀ sí. jẹ́ ṣé báyìí náà lẹ́ ti máa wò tẹ́ sì máa sùn tẹ́ tún máa jí tẹ́ máa han ọrun lójú oorun. ọkàn yín sì tún balẹ̀ náà wípé kò sí tí ó ṣẹlẹ̀. wọ́n ní gbogbo ẹ̀ náà lẹ ti sọ̀dọ̀ òṣèlú tán. bí eré bí ẹ̀fẹ̀ bí àwàdà bí irọ́ bí òwòtọ́ ó di ọjọ́ kẹẹ̀ẹ́dógún lónìí. tí wọ́n ti kó àwọn èèyàn wa ní ìjọba ìbílẹ̀ oríire tí wọn ò sì tí ì darí padà wálé pẹ̀lú ẹ̀mí èèyàn méjì tó ti tara bẹ́ẹ̀ bọ́. ẹ má gbàgbé àwọn ọmọ kéékèèké tó wà ń bẹ̀ 44 gbogbo èèyàn tí wọ́n kó. àwa lọ àwa bọ̀ lóòótọ́ ààrẹ nìkan kan tó jọmọlẹ́bí yín bẹ̀ bí ti wù kọ́mọ. sọmọ tiyín ti ẹ̀ ń bẹ́ ńlẹ̀ yìí dèbí pé wọ́n ti ẹ̀ rí i gbé. ẹ̀yin gan pa àwọn tí wọ́n ń ṣọ yín ta ń jẹ́ gbéná ojú olóró. ẹ̀yin ò gan tó fi yín lọ́kàn balẹ̀ pé kò sí tí ó ṣẹ̀yìn. àmọ́ ẹ má gbàgbé ijọ́ kínní àná tẹ́ ń pariwo kiri tẹ́ ń tẹ ọkọ̀ létí káàkiri ẹsẹ̀ kùkú àti ìlú pé kí wọ́n yàn yín sípò pé gbogbo ohun tí wọ́n ń fẹ́ náà lẹ́ ṣe fún wọn tó bá fi jẹ́ torí ìtàbò ni. ẹ sọ fún wọn wípé ààbò wọn yóò dúró re. ẹ ń sọ fún wọn wípé ìlú yóò dẹ̀rọ̀ ìlú ọ̀wá dẹ̀rọ̀ gẹ́gẹ́ bí n tẹ́ ẹ ṣe ní ìlérí kí wàá lẹ ṣe ẹ káwọ́ gbéra. kàkà bẹ́ẹ̀ ṣe lẹ bẹ̀rẹ̀ sí ní tó pàlóńgò bú kí orin lẹ̀ ń kọ́ ká òṣèlú lẹ̀ ń bá ká. ǹjẹ́ ti ẹ̀ wá ní tìjúmọ́ báyìí ǹjẹ́ ti ẹ̀ wá ní ẹ̀rí ọkàn mọ́ ṣá. ẹ̀yin ará bítà ń pè ló lórí wa. wọlé sọyìnkà kọ ìwé kan nínú ìwé ọ̀hún ó wàá lo gbólóhùn kan mbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aṣàpèjúwe. ó ní àwọn olórí burúkú kíṣẹ́ ní orí ẹ̀ bá burú nìkan ló lórí burúkú. olórí tí ọba ti dà n tí ò bá ti da burúkú là á lò fún olórí burúkú ni. èmi ò tí ì pè yín lólórí burúkú o àfìgbà tẹ́ ẹ bá jẹ́wọ́ ọmọ ọkọ o. àfìgbà tí ọ̀rọ̀ sọ́yìnkà bá ṣe mọ́ yín lára wípé olórí ni yín lóòótọ́ ṣùgbọ́n olórí tí ò sun wọn ni. wọ́n sọ pé orílẹ̀-èdè ti bàjẹ́ bílù ó bá dáa bí ó bá sunwọ̀n ibi orí náà là á ti mọ̀ ọ̀dọ̀ olórí là á ti fura. alẹ́ ń sun ẹ̀ ń jí ẹ̀ ń jẹun ẹ tún ń lọ patí ẹ̀yìn pípù yìí wọ́n lè ń gbọ́n gbẹ̀bọ̀n tẹ̀lé ẹ̀yìn ká. ẹ wá da immunity papọ̀ mọ́ impunity. sẹni tí ó mú mi àti agbára ààbò immunity ẹ wá da gbogbo ẹ̀ pọ̀. bí ó sẹni tí ó mú yín ẹ má gbàgbé pé ẹni tó dá yín ò mú yín o. pípẹ́ ẹni tọ́lọ́hun ò bá lè mú tí ò lè mú ọlọ́hun ètí ẹ̀ tí ìṣẹ̀dá ẹ̀ ó bá tún ti wá da àjẹpọ̀ lè mú nu. kò wá kẹ lòmíì tí ó dẹ lòmíì lẹ́yìn ọlọ́hun. àwọn ọmọ yín ò sí ńlẹ̀ yìí gbogbo ẹ̀ là ń gbọ́. bẹ́ẹ̀ bá ya fọ́tò ìgbà wọn bá wà ńlẹ̀ yìí ìgbà tí wọ́n bá padà sí àwa kì í kúkú mọ̀ ìgbà tí wọ́n bá ti lọ tán ẹ tún fi fọ́tò nàìjíríà hàn wá. ìgbà tí wọ́n bá sì ti padà dé náà ẹ fi fọ́tò tọ̀hún hàn wá a wá rò pọ́ wọn wà ibi wọn sì wà. ìgbà wọn bá wá ti kú òǹbí tọ́ntọ́ ti dọ́hùn padà ẹ mọ fi fọ́tò bí hàn wá a rò pé wọ́n wà ń bí wọn ti wà lọ́hùn. èèyàn tanra rẹ̀ bí ìyá jimo tó dé mọ́ṣáláṣí tó lòun délé ọmọ òun. èèyàn tanra rẹ̀ bí ìyá dada tó ní látijọ́ tóun ti délé ayé òun ò fọwọ́ kan orí aláǹgànná rí. ajá bèrè pé ṣé kì í wẹ ọmọ rẹ ni. Ó di ọjọ́ kẹẹ̀ẹ́dógún lónìí o. Ó di ọjọ́ kẹẹ̀ẹ́dógún lọ́jọ́ tòní tí àwọn èèyàn wa tí wọ́n gbé ní ìjọba ìbílẹ̀ oríire nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti gbé wọn rinú igbó tẹ́nìkan ò sì tí ìfojú bẹ́nìkan padà. Àwọn ẹbí àti ará gbogbo tí wọ́n kù láàrin ìlú nínú páàhí àti àìbalẹ̀ ọkàn. Ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ń bẹ́nú igbó. Kíni ń dùn nú wa gan kí là ń ṣàjọyọ̀ fún ná. Kíni ń dùn mọ́ wa nánà kí là ń kíni jàgíní yóò dùn. Àtẹ́gbẹ́ ọlọ́wọ̀ àtẹ́gbẹ́ ẹlẹ́gẹ́ àtẹ́gbẹ́ alábùradà àtẹ́gbẹ́ ẹlẹ́bí àtẹ́gbẹ́ ẹlọ́bàmílọ́wọ́ ń bẹ̀ lọ́wọ́. Àti gbogbo ẹgbẹ́ tó kù tẹ́ ẹ jẹ́ gbé òṣèlú. Òṣèlú lẹ̀ ń ṣe yí àbí òṣìlú. Ẹja dókè ọjà náà ẹja dókè ọjà tá a bá padà dé á tẹ̀síwájú. Àrí extravaganza ni ṣùgbọ́n orí bakàn ẹlẹ́mẹ̀rún ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5.
2: Ṣade kí ló dé sí lánàá ní domi ṣe wá kan orí tábìlì rẹ báyìí.
3: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni.
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Nigeria has gone digital. Don't get left behind. Join millions already enjoying the benefits of digital television. With free TV, you get over 100 crystal clear channels for movies, sports, and news. All with zero monthly subscription. Just use any free-to-air decoder. Point your dish to NigComSat or stream live on the free TV NG mobile app. This message is from the National Broadcasting Commission. Don't wait for your signal to go off. Switch to digital TV today.
6: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
7: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up.
8: 737.
7: The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
9: 737.
10: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
11: Power Oil.
12: Hey, boss, don't fool me.
13: Driver, move.
12: Music, they jam. Person, they holler for change.
13: Give me my change,
12: but driver, no send. Because that change got sweet. He gets one important for that kid. Your hair don't almost ready. Now, him, Baba, stop work. Because your hair feel wait. Go one enter for inside last minute.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kick Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: media academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi dà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló ń kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ, kúrúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ làá ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: dára ju tàtẹ̀yìn wa lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlẹ.
2: Here you go there.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo!
6: Flash FM 105.5.
7: Ọjọ́ náà kọ́ ibi àná tẹ́yìn ṣojú mísímísí nílé àná lọ́jọ́ tẹ́ fẹ́ fẹ́hún lọ́mọ.
8: Ọkọ ìyàwó.
7: Lọ́jọ́ náà lọ́hún ẹni ọba rẹ̀ yín wọn máa rò pẹ́ lè parí pọ́fúpọ́fù ₦10.
8: Tí kápá aláàrẹ tún gbé ka mọ̀.
7: Meanwhile lábẹ́ bẹ́ẹ̀ náà púpọ̀ nu owó tẹ́ ẹná lọ́jọ́ wedding family ìyàwó ló gbé wọn ò dẹ̀ fi ṣe règún wọn ò complain.
8: Bẹ́ẹ̀ ni kẹ́.
7: Wọ́n pè é léèyàn wọ́n daṣọ àrán bù ẹ́ àṣé màálù tó yẹ kí wọ́n gba kọ́lọ́nì fún ni ẹ́.
8: Ẹ bá wọ́ pa tiẹ.
7: Torí kò ìjọsù mẹ́ta lọ tó fẹ́ ìyàwó táwọn family ìyàwó ti yá a mọ̀ wípé Mayweather, Anthony Joshua àti Mike Tyson làwọn fọmọ fún.
8: Ẹ bá wá gílọ́ọ̀fù.
7: Òní ìgbájú ọ̀la ẹ̀fọ́ tí ọ̀tún láì fọ́rùn. Ẹ̀ṣẹ́ gbùgbùgbù bí ìgbà téèyàn ń fò lúlu òfin àdáyébá ọkọ̀ One Chance.
8: Kẹ́líbà.
7: Wọ́n wá bí ẹ léèrè pé kí ló fa sábà bí ìjà ó fèsì òmùgọ̀.
8: Ọlọ́njọ́ gbẹ́ni.
7: Òní kí ni rẹ́ẹ̀tì tíyàwó rẹ ní láti máa kẹ́sùn ẹ torí pé ó ká ẹ lórí ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ lórí matrimonial bed ní matrimonial home.
8: Sàpàtàrí gí o.
7: Oníṣe bí wọ́n ni kan ti títẹ́ àtẹ́rìtì.
8: Ebó bọ̀dọ̀ wa kan.
7: Àrà tó bá wù ọ ló le dá. Káre láì Mr. Lára gbà yí dá.
5: Múra sí.
4: Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.

tí ẹ̀yin ẹ̀ṣọ́ elétò ààbò káàkiri tó fi dórí ẹ̀yin ìkan alágbára ilẹ̀ yìí kẹ́ ẹ ṣiṣẹ́ kẹ́ ẹ fi ọwọ́ sowọ́pọ̀. Láti rí wípé ìdáǹdè àwọn ẹni tí wọ́n jí gbé wọ̀nyí ó yá kánkán wọ́n sì padà sí ilé láyọ̀ àti àlàáfíà. Àsìkò láti ṣe èyí ti bẹ̀rẹ̀ náà nìyẹn. À ń fò ní dọ́là kan ò sí ń bẹ̀ mọ́ fọ̀rọ̀ ro ara rẹ wò. This is from Michael Jackson, titled The Lost Children. Àwọn ọmọ wa ò ní dàwátì o. Àwọn òbí náà sì ní dàwátì o. Torí pé àwọn olùkọ́ tá ń wí òbí àwọn kan làwọn náà tún jẹ́. Ìbálẹ̀ tiwọn àti àwọn ọmọ tiwọn náà wà nínú ìpayín kékè àti ìbẹ̀rùgbojo. Ẹ wá wo àwọn abiyamọ tí wọ́n ń bẹ nínú igbó tó ń tàwọn ọmọ wọn. Ìbálẹ̀ tiwọn náà ń bẹ nílé táwọn náà wà nínú ìpòrúru ọkàn àti ìbànújẹ́. Ẹ sì fọ̀rọ̀ rora yín wò àbí ẹ fọ̀rọ̀ ṣírò ara yín wò. Bó bá ṣẹ̀yìn ni bó gan ni bá ti rí lára yín. Kò lè ṣẹ̀yìn. Ohun tá a gbọ́ tí wọ́n lè ń sọnù. Mo fẹ́ nígbàgbọ́ wípé ẹ̀yin èèyàn wa ẹ̀yin ìjọba ẹ̀yin aláṣẹ ẹ̀sùn lórí ọ̀rọ̀ yìí. Mo fẹ́ nígbàgbọ́ pé dídùn lọ́sàn ó padà so. Mo fẹ́ nígbàgbọ́ pé orin ayọ̀lá ó padà kọ tá a fi máa gbé Ọlọ́run ga wípé àṣé báyìí lọba adániwáyé dùn tó.

0: ìtọ̀ méjì omi òun bọ lọ́mọ́rùn sórí èdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-E-R-R-I-E.
3: Sálárì. Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn Dettol be 100% sure.
1: Kí ló ń sún ọkú ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà. Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
4: Flash FM 105.5.
5: Ọmọ wo?
6: Wo bi?
5: Ìwọ lọ́rẹ̀bìnrin kan tó ń gbèrò láti fẹ́. Very good idea.
6: Thank you God.
5: Ọ̀dọ́ àìmọye ìgbà làwọn ọ̀rẹ́ rẹ ti fi fọ́tò òun àti bọ̀bọ́ báńsà kan hẹ́ níbi tí wọ́n ti ń gba tuntun yòyò.
6: Kò tí kú lápọn.
5: Tí wọ́n ń bàkánà, tí wọ́n tún màgànínì, tí wọ́n ń hó láńgbé ara wọn jẹ ní gbígbóná fẹlifẹli.
6: Ọlọ́ngbá ni ọlàjà.
5: Onírọ́ ni wọ́n ń pa òní photoshop ni olólọ́ọ̀fù ẹ̀ ìwọ náà dẹ̀ lọ́ọ̀fù ẹ̀.
6: Yóò tó yé.
5: Dẹ́fọ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ àbí káwọn oní Fasta Fostos Mofos kí wọ́n lọ rí gbẹnu wọn sí kọ̀rọ̀ ibì kan ṣe bí. Káre láé.
7: Múra sí i.
8: Romeo and Juliet part 3.
5: Anyway, part 1 nìyẹn. Now, bẹ́ẹ̀bí ló máa ń kó sálárì ẹ fún nígbà tí àláti bá ti dún níbi
6: iṣẹ́. Ọlọ́run ló pe tiẹ̀ bẹ́ẹ̀.
5: Òun náà ló máa sọ etí dádì ẹ máa gbà. Òun ló máa dìtámì iye owó tó yẹ kó o kó fún mọ́mì.
6: Scaliba.
5: Ọwọ́ ẹ̀ náà ló ti ń gbowó oúnjẹ. Àkáǹtì ẹ̀ náà ló ń kó báláǹsì owó tó kù sí.
6: Abẹ́lẹ́ga yẹn.
5: You are a monkey. Every Sunday ló máa ń lọ bádàdì ẹ̀ fọ mọ́tò.
6: Ọlọ́run yọ mí ń bẹ̀.
5: Tó dẹ̀ máa ń bá mọ́mì ẹ̀ dúró sísọ bódìjà every Tuesday.
6: Ọlọ́run ló pe tiẹ̀ bẹ́ẹ̀.
5: Girlfriend ẹ dẹ̀ rèé tó bá dáná tán kò lẹ́fọ́ mi tí máa ń ṣe fún ẹ àfẹ́fọ́ tẹ̀tẹ̀.
6: Sẹ̀lúṣẹ́ Amarantos.
5: Ó wá sùn, ó lálà, wọ́n wá wí fún ọ pé gbogbo ẹ̀fọ́ ló le jẹ ṣùgbọ́n ṣọ́ra fún tẹ̀tẹ̀ kí wọ́n má bàa tẹ ògo rẹ mọ́lẹ̀.
6: Ó tiẹ̀ ti tẹ̀ yín ná.
5: Òní kò sọ́nà ń bẹ̀ pé tẹ̀tẹ̀ yẹn gan ni favorite ẹ.
6: Ọbọ̀.
5: Kò wá pẹ́ tó o gbà kìlọ̀ lójú oorun tó lù kìlọ̀ dìsàpíà lójú àlá ń bẹ̀ náà lọ̀rẹ́bìnrin rẹ ti ń ṣe bẹ̀ẹ̀fọ́ tẹ̀tẹ̀ fún ọ.
6: Àyànmọ́dàrú.
5: Pẹ̀lú yan kókò tí ò lẹ́mọ ojó kó kalẹ̀ ọtẹ́ fádà ara tẹ̀fọ́ tẹ̀fọ́ lọ ń sọ́yán pátá bí ọkà bí àká tó fà ká mọ́ sọ ẹ mọ́mì pàkà lóòyẹ̀.
6: Ọlọ́run gbà mí o.
5: Kò wá jí tàì jí o fi kúnlẹ̀ bẹ òun rawọ́ ẹ̀bẹ̀ sídùn àpé kó ṣọ ẹ kúrò nínú ogun ẹ̀ tí àpàpà ń dodo.
6: Kò lè bọ́.
5: O parí àdúrà tán o bọ́ sí balùwẹ̀ o rèé wẹ̀ kó o tó ti balùwẹ̀ dé wọ́n tún ti bá ọsì rẹ sì tó gbẹ fúrúfúrú.
6: Thank God.
5: Ata ń bẹ nílẹ̀ wọn ò dín omi ọbẹ̀ ń bẹ nílẹ̀ wọn ò bù jọ̀lọ́ọ̀fù ń bẹ nílẹ̀ wọn ò sè. Fried rice ń bẹ nílẹ̀.
6: Wọn ò sè.
5: Ẹ̀fọ́ òdùn ń bẹ nílẹ̀.
6: Wọn ò sè.
5: Ṣọkọ́ ń bẹ nílẹ̀.
6: Wọn ò sè.
5: Yanrìn ń bẹ nílẹ̀.
6: Wọn ò sè.
5: Nígbà tó máa ṣí àwo oúnjẹ tẹ̀tẹ̀lẹ̀fọ́ tí wọ́n tún ti bá ọ bù sórí ẹ̀.
6: Ọlọ́run tó gbámú.
5: O wá fọwọ́ rawọ́ òun pọnu ńlá sùn ẹ̀gbẹ́ o tún mú kalẹ̀ oúnjẹ rẹ sì ti tẹ̀tẹ̀ ti tẹ̀tẹ̀ òun bóyin ṣe.
6: Eba.
5: Ìsókè ọ̀rọ̀ wulẹ̀ ti sọ́ra ẹ̀ kò sógun mọ́ kò sọ̀rọ̀ mọ́. Káre láé.
7: Múra sí i.
9: Extravaganza.
10: Magicians, what's one now?
11: Yeah.

0: ajiro omo arun akan
1: wa o ma du o ma lo ni
0: adiye te ri yen na ni fiye sesu ara won aye le fi egun senu aya wa koro ri ibo edun koro ri igi emi ni kakala gbe okun e kakala mawo kakala lobirin tu eru ti e lode ote mi ti agba ti wa nsubu lagba be logidan nsubu logidan ipese nsubu lo pese koko nduku wa nse we geru geru opolopo opolopo oro npoto danda we de gumo gali gali Olaleke Olutoyin e kale kabo sori tari extravaganza awon ni Yahya lati seyin oro omo ebedi mo ko salafia ni gbogbo iseyin ko o salafia lewa o ayo olumayo wa ni thank you opele tears all over my eyes and heart seeing those videos what a life what a country adeboje yusuf oladimiji e kabo sori eto jo mo fe bere pe ki gan lawo okunrin se lati jeta lati wa ninu yata yoto odun ileya sugbon ba se nwa ninu odun na ba se nsajoyo lapa kan e na ni adura tun waye wi pe gbogbo eni tin be ninu ide patapata ki oba dani waye laura bi ko ba ni tu won sile ni rorun ide wa pe orisirisi e to gbajumo lorilede nigeria lasiko ta wa ni de ijinigbe lára èdè tí tún ń bẹ náà ni èèyàn tó ń gbìyànjú láti wá owó kó ní owó ìgbìyànjú owó níní bí èèyàn bá ti rin bí ìgbà téèyàn wà nínú ìdè náà ni bẹ́ẹ̀ kẹ̀túnkẹ̀ ẹ̀wẹ̀ ìdè tún ń bẹ lóríṣiríṣi o bí èèyàn bá wà nínú àìsàn tó ní agbára ìdè kan náà ni bí kò ní lè lọ kò ní lè bọ̀ ó lọ àwọn ibi tó yẹ ó rìn sí ó ní ìrìn àjò tó yẹ kó ti ṣe ó ní ìgbésẹ̀ tó yẹ kó gbé ìdè kan náà tún lo eléyìn inú ìgbéyàwó ní ìdí ẹlòmíì wà alẹ́ rẹ̀ ọ̀tí ẹ̀jọ́ rí mú jọ yọkọ̀ gbádùn ara ẹ̀ àbí ìtìyàwó rẹ̀ sì ń dà láàmú tí ń fòrò ẹ̀mí ẹ̀ lóòrèkóòrè ìdí alábiamọ náà tún wà ó èèyàn tó bímọ tán tí ò rírí ọmọ jẹ ẹ mọ̀ wípé inú ìdè kan náà tún lè léyìn ò ní ọba adániwáyé máa ṣọ́ wa gbogbo ẹni tí ń bẹ nínú ipò bó bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń wojú olúwa fún ọmọ bíbí ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ò ní fi fún yín o ọmọ bí ibi ọmọ ọlọ́run ò ní fi fún yín torí àbí jùnù náà lọ̀rọ̀ ibi ọmọ àbí gbégbìn lọ̀rọ̀ ibi ọmọ èdùmàrè ò ní jẹ́ bímọ àbí gbìn èdùmàrè ò ní jẹ́ bímọ àbí gbé jùnù àbí gbìn ọmọ àbí gbé jùnù póríṣiríṣi àwọn ọmọ wa tá a ti mọ̀ ọba jẹ́ kí wọ́n mọ̀ wá kalẹ́ má jẹ́ wá mọ sàárì wọn bí èèyàn bá ti mọ sàárì ọmọ rẹ̀ kò bí àbí gbìnú irú wọn ń bẹ inú wọn ń bẹ lára wọn láti máa dúpẹ́ èèyàn tó bí àbí jùnù bí ibi náà lẹni tó bímọ tán tí ò rírí ọmọ jẹ láìkú ọmọ ọmọ kànṣá yaari náà ni gbogbo ìgbìyànjú àti akitiyan àti ìsapá àti ìlàkàkà òbí lórí ọmọ bẹ́ẹ̀ wá já sí pàbó ọmọ fúnra rẹ̀ gan sì tún ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ gbogbo ibi tí kálukú ti gbé ń sunkún ọba adániwáyé bá ní fi ẹ̀rín rọ́pò rẹ̀ gbogbo tí wà ń pa kálukú wà lẹ́rìn adániwáyé ọlọ́run ọba dákun jọ̀wọ́ bá ní ba ni fi ibe pe e ko je kikida erin na ni ma se fe kun ropo re o ori pe oko titun te ri yen ki pa yin aja titun ki pa hun da ogo kogo la gbohun oju lowo agogo bomo owo ba subu lorin ohun oke ni fo awo fere ade oyin boye tija oba awo fere o fere gege ahere la wo inu oko okiti bamba lawe ba ona ose sere kan irin bi ogongo e to ba lohun rin bi ogongo sisele se won ma se o won fi wi pe eni yan woran kan ki ba ti kan mi se rin atojo alaruba otijeta ma lati wanu yatayo to eleyado ni fa anfani eyin te ti renopa ori ofe be tun be dola o ola na si lopin be

0: Ojú di ọba tún ti wá, ó dẹ̀ tún ti lọ nílùú Ìjẹ̀bú òde.
1: Ẹ̀yin
0: náà ti mọ̀ pé ojú di ọba.
1: Ìjọ
0: kẹta Iléyá ni máa wáyé. Òní náà ló sì rí bẹ́ẹ̀. Òní náà ni mo tún fi àsìkò yìí. Jẹ́ kí n máa kí ọlọ́jọ́ ẹ̀bí tòní gangan. Aminat Ìyá Naila ní UK. Aya Rashid bàbá Naila fúnra ẹ̀ ní UK United Kingdom ni wọ́n wà tí wọ́n gbé ń pawó wálé. Igba ọdún ọjọ́ kan ò fún ìyá Naila o. Ìyá ọkọ rẹ ló ní mọ́ kí ọ, ṣùgbọ́n kò mọ̀ pé òní kan kọ́ lòun ó kí ọ. Gbogbo wa náà là á panu pọ̀ là ń kí ọ. Ojú a máa rọ́dún o, títí lórí ogbógbó bìrìpé lomi ọkọ̀ dà. Dídà lomi ọkọ̀ dà, omi ọkọ̀ yí o. Kọ ayẹyẹ orí kádùn ẹ̀mí rẹ̀ ó ṣọ̀pọ̀ rẹ̀
1: o.
0: Ìwọ náà ló ṣe ìyá àwọn ọmọ rẹ̀ kalẹ̀. Ìwọ náà ló sì ṣèyàwó baálé rẹ̀ kalẹ̀. Ókè kúdrọ̀. Yétúndé. Ọmọ bàbá ìyá pọ̀ láyé gún ọ̀lẹ́yọ̀. Ìyá àlàó ìyá àgbékẹ́. Náà ló ní máa kí ọ. Àjọ panupọ̀ kí ọ ni. Ìkẹ́nìkan mọ́ rò pé bóyá òun nìkan lòún mọ̀ yàn. Àjọ mọ̀ yàn UK ni o.

rí àwọn èèyàn wa tán jẹ́ tìjẹ̀bú tán wà nílé àti ìjẹ̀bú òde gbogbo ìjẹ̀bú lápapọ̀ náà ni wọ́n jọ máa ń ṣe ojúde ọba àmọ́ ìjẹ̀bú òde gangan ló ti gbé gbilẹ̀ jù àmọ́ ìjẹ̀bú náà ni ìjẹ̀bú ń jẹ́ gbàyí látọ̀dọ̀.

0: ẹtì ẹ̀dùn kí ló dé táwọn olórin wa àtàwọn òṣèré gbogbo tí ẹ jáde lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà náà àfi bí bí a fẹ́ ayé àfi bí tó jẹ́ pé wọ́n bá ti gbowó ẹ̀
1: àwọn tó mọ̀ wá o
0: ibi ṣe kárí mi nìkan
1: àgbà ìjẹ̀bú o
2: ẹ̀yin
0: oníròyìn náà ẹ̀ náà ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́rọ̀ yín ó pọ̀ ẹ jẹ́ kóhun ó jáde tààrà.

0: social media akẹ́rẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Káàṣe ẹlẹ́rìnjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe ẹ̀ bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball.
1: Inú oṣù kẹfà yìí owó tó lé ní 1,250,000 naira
0: 50,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
0: Pẹ̀lú mídíẹ̀ cashball tí lóṣù kẹfà yìí, àtìkú oríire mi dé.
1: Tò ti káàṣe ẹ̀, ọmọ tò ti káàṣe ẹ̀.
0: Iṣẹ́ kékeré owó

bákan náà ká máa láǹfààní láti máa kíra wa ní gbogbo ibikíbi tẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi ká kíra wa kú dédé àsìkò ìyẹn káàkiri àgbà ńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun bálá fẹ́lẹ̀lẹ̀ lẹ́ẹ̀bàdàn ìyẹn láàfin ọba muritala adébáyọ àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá ààfin ẹ̀rí eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní idán gangan lètò ìròyìn eré ìdárayá eléyìí tó máa ń dùn tí gbọ́gbọ́ máa ń kán sí lójoojúmọ́ yẹn ní gbogbo alẹ́ ọjọ́ ajé yẹn monday títí di alẹ́ ọjọ́ ẹtì friday báyìí àwọn èèyàn wọ́n gbégbó rẹ̀ bẹ́ẹ̀ ló tún ṣe máa jẹ́ ìyẹn láṣálẹ̀ tòní lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babatunde ọmọláwu alex ferguson ìyá àgùntà sọ́ọ̀lù ọkùnrin ogun bákan náà ṣọlá rẹ o the mega child alaye lọ lọwọ bọtìnì mi tí ó jẹ kẹ máa gbádùn mi yẹn fún ti tàṣálẹ yìí olúwàfẹmi williams william sport àjọ wà ní àjọṣe tí ò fi dùn tí gbọgbọ ò fi kan sí ìyẹn láṣálẹ tèmi ni bẹẹ ṣe ń gbọ wá ń kó àǹfààní ń bẹ láti wò wá ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ facebook ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ àwọn tiwa wọ́n ti wà ń bẹ̀ bíbà ṣé wọn ọmọ bálànà pẹ̀lú dami àwọn ń bẹ lápá bẹ̀yẹn àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n jẹ́ amojú ẹ̀rọ mi lápá bẹ̀yẹn tán mọ́ ṣàfihàn wa síkírú àyìndé ojú ìtèrè lorúkọ títè mi ọmọ ọmọ àkítíkorí nígboro ọdẹ òun àkítíkorí wà ó yá pápápá ẹja súnsọwọ iwájú àmọ́ kí n tó máa lọ káàṣẹ cashport yẹn ní àṣálẹ tèmi mọ́jà gbọ́kùn síbẹ̀ ṣé kí n já yín tán ẹnìkan gba 50,000 naira ìyẹn lálẹ́ kí n tó kú lórí ètò 50,000 naira àwọn èèyàn máa láǹfààní láti gbà á ìyẹn ní àṣálẹ̀ aláyé wà lè jẹ́wọ́ àǹtí yẹn wà lè jẹ́yìn mọ́mì yẹn ò lè jẹ́yìn láṣálẹ̀ tèmi tẹ́ ẹ bá dá òótọ́ ẹ ní o bàbá yẹn ò lè jẹ́yìn ìwà ìrọ́ láyé ẹbẹ́ ta ẹ̀ lè jẹ kì í ṣe yẹn ẹ̀yin ò lẹ́tọ̀ọ́ sí mọ́wulẹ̀ káwókè wìlí kì í ṣerú ẹ àmáwọn tiwa tán máa ń gbẹ́nu sí nígboro lójoojúmọ́ yẹn 50,000 naira bí n fún yàn kan 50,000 naira láṣálẹ̀ kò ní wù mí kí n kú lórí ètò tó bá gbà láàfún ẹnìkan gbọ́dọ̀ gba 50,000 naira *347*1004# ó ní tó bá dẹ̀ jẹ́ yí pé ẹ fi wá yẹn sí lẹ́yìn ó máa já sí ìkànnì ti splash fm ni àmọ́ *347*1004# yẹn bẹ́ẹ̀ bá ti dá ìkóòdì yẹn á gbé yín wá sí ojú ewé pé ìkànnì ibo gangan lẹ ti fẹ́ play á gbé splash fm wá wà nọmba wà lágelu nọmba two splash fm abẹ́òkúta ìyẹn ní nọmba three àmẹ́ ẹ má gbàgbé wípé splash fm ti bàdàn lẹ ti fẹ́ play lálẹ́ yìí wá ìyẹn lẹ máa tẹ̀ ó ti yé yín ẹ̀kan máa follow àwọn options yẹn tó bá ti ń gbé wá bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé yẹn www.cashier.ng ìlànà tẹ́ ẹ lè fi san owó bó jẹ́ ussd banking tó bá jò lẹ fẹ́ lò bó jẹ́ transfer ni àwọn tó ń lo pay náà ti mẹ́nu bẹ̀ tó ń lo pos dàrí ẹ̀fọ́rí mi lápá bẹ̀ pos àwọn náà ti mọ ẹnu bẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápápá mo ṣì ń bọ̀ lápá bẹ̀ yẹn mò ń bọ̀ lápá bẹ̀ yẹn ìfigagbága lọ́la ìfigagbága máa wáyé lóríṣiríṣi àmọ́ orílẹ̀-èdè wa nàìjíríà yẹn nínú ìdíje ti unity cup àṣekágbá unity cup máa láǹfààní láti wáyé lọ́la àṣekágbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló máa láǹfààní láti wáyé lọ́la àmọ́ ẹ jẹ́ mú kọ́kọ́ mú ti unity cup yẹn wá láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè jamaica ìyẹn ní fálí bá a bá ń sọ nípa pápá àṣeré fálí stadium ìyẹn nílùú london lórílẹ̀-èdè england ló máa láǹfààní láti wáyé iṣẹ́ ìgbàgbé wípé orílẹ̀-èdè ti jamaica ti láǹfààní láti fi àjẹ orílẹ̀-èdè ti india méjì sódo ni bákan náà orílẹ̀-èdè wa nàìjíríà náà láǹfààní láti fi àjẹ orílẹ̀-èdè zimbabwe méjì sódo àwa méjèèjì yẹn lájọ wọ àṣekágbá
le to je wi pe Unity Cup ba ba so nipa defending champion orilede wa Nigeria na ni a ma wa ko pelu orilede Jamaica lola ni dede agu meje abo yen la sale ola ni o ma waye yen ni lu London ni legacy nibe ni o ti ma lanfani lati waye bi nkan se je niyan ninu iko ti super eagle yen ba ba so nipa agba ballu omo tuntun jojo lo yen ninu ko ti super eagle ninu ko ti miwol lo tin sise riju re yen ni legacy Femi Aziz se ti ranti omo yen o lo mi awon mejeji ni jerin abijo wu ko niyan nigba ta ko ju orilede ti Zimbabwe o lo mi awon mejeji yen Femi Aziz ami ayo meji sodu ta fi na Zimbabwe Aziz lo lanfani lati mi awon yen o iyen gangan ko ni royin tori pe iko ti Ipswich ninu DJ TPL yen ni legacy se mo pe Ipswich ti gori wole won ti ja odi mimo wi pe Femi Aziz awon nilo agba ballu yi won la won nilo agba ballu yi o won ja gbokun si nbe won ni gbogbo to ba gba ni awon ofun awon nilo agba ballu yi be kede re ninu ko re to wa yen iko ti niwo won ti ja odi mimo yi pe ele nilo agba ballu yi e wa ko £20 million wa £20 million owo kini de play won ja iko ti Ipswich ton wi pe owo te ko lowo yen de play ni o ki sowo ti wa Femi Aziz o le kuro ninu ko ti mi wo pelu £20 million won ni ko si nkan to jo gege bi iko to ni Femi Aziz yen mi wo bo ma se je ko di mimo be kede ri Femi Aziz yen ni sata wai ninu ko ti mi wo o lanfani lati mi awon mokanla o se iranlowo meje ninu ofigagbaga ile to lo bi 17 11 go with 7 assists in 37 game o ni o yen start ti Femi Aziz ni yen ti fun sata wai iko ti mi wo je odi mimo yi pe that £20 million elesin mirin ile ite ku lowo yen ko jo won ni dey play ko si nta won fe fi owo yen se owo Femi Aziz ko niyan o lenu ojo meta eyin o ri itu to pa iyen ni ilu London ni nigba ti wi orilede re Nigeria ti won koju orilede Zimbabwe won eyin o ri ya won to mi e ri omo to mi awon meji ototo iyen ni debt e ifigagbaga re akoko ile to ma lanfani lati gba fun orilede Nigeria fun iko ti super eagle awon meji lo lanfani lati mi e wa ko £20 million bo iko ti mi wo won je ko di mimo yi pe ko si nkan to jo e bi nkan se je niyan lapa be oya papapa eja sunsowo waju di orilede Germany mole gesi tori pe baba nso nipa olukoni iyen fun iko ti

olùkọ́ ni ìyẹn bá a bá ń sọ nípa Anthony Iraola Anthony Iraola ẹ̀rántí Bonnymouth òun tó jẹ Bonnymouth burúkú òun ló jáṣẹ má sí ọ̀rọ̀ burúkú ẹ̀ wọ́n bẹ lára àwọn tó kó bá ikọ̀ ti Manchester City ọkọ̀ bá kọ́ Arsenal náà àwọ̀ kò lóun ò ní já Arsenal nítàn mọ́ ọlọ́run ló gbá Arsenal rò àmọ́ lára àwọn tó kó bá ikọ̀ Man City oníkọ̀ ti Bonnymouth wà. Olùkọ́ ni wọ́n ìyẹn Iraola ikọ̀ ti Bayer Leverkusen wọ́n ti dúró lórí olùkọ́ ni yòó wípé àní olùkọ́ ni iṣẹ́ dandan taidan wọ́n ní olùkọ́ ni gbọ́dọ̀ wá sínú ikọ̀ ti Bayer Leverkusen gẹ́gẹ́ bá ṣe ń jẹ́ kó di mímọ̀ lóòótọ́ ikọ̀ ti AC Milan ìyẹn lórílẹ̀‐èdè Italy Ayọ̀túndé Ọlátẹ́jú àwọn ti AC Milan nìyẹn owó baba Milan àwọn náà fẹ́ gbé Iraola bákan náà ikọ̀ ti Crystal Palace náà láǹfààní láti wà lórí àmọ́ ikọ̀ ti Bayer Leverkusen àwọn náà ń léwájú àwọn náà ń léwájú ìyẹn lórí olùkọ́ ni wípé olùkọ́ ni yìí aláwọ̀ fẹsẹ̀ àní olùkọ́ ni wọ́n ní yóò jẹ́ ti tàwọn. Ìdíje ti UEFA Champions League àṣekágbá lọ́la òde ni láàrin ikọ̀ ti Arsenal àti ikọ̀ ti PSG. Bóò ni nǹkan ṣe máa láǹfààní láti jẹ́ ní ọ̀la yẹn bóò ni nǹkan ṣe máa láǹfààní láti jẹ́ start ìfigagbága yẹn láàrin ikọ̀ ti Arsenal àti ikọ̀ ti PSG. Bóò ni nǹkan ṣe fẹ́ jẹ́ bá a bá ní ká fi start yẹn wò bá a lọ́wọ́ ẹ̀ ń lékè kí bo gangan ni ikọ̀ Arsenal dá sí níbo ni ikọ̀ ti PSG dá sí ẹ̀tọ́ ẹ̀ di wọ́n kọ́ ta lẹni tó borí ìfigagbága jù bákan náà báwo náà ṣe wà ń fọ́ọ̀mù sí ká fi last five game each team ká fi judge ẹ̀ last five game wọn bóò náà ti ṣe bóò náà ṣe jọ ṣe dáadáa sí ẹja lójú ọjà náà ẹja lójú ọjà bá a bá tójú ọjà dé ká wá tẹ̀sọ́wọ́ iwájú ẹ̀ kú kalẹ̀.

0: ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
1: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
2: Tàbí òun dojú kọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
1: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn.
0: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
2: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
0: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo níbọ̀wẹ́ ètò yìí.
3: Àrínà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
4: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n mú. Owó gan-an lọ́ba ọgbọ́n.
5: Àjọbalà tó jẹ́ kí n máa bòójá gbà.
4: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Eka bo pada lati eka ipolowo oja. Ikoni Splash FM 105.5. Ile funfun bala felele nle Ibadan. Be yi ba se ndarapo mo wa lo Wildlife and Direct. Iyen ni ikani bani dore Facebook awon ti wa. Won ti wa nbe. Okay, ikani bani dore Facebook ye. Eyan o lo lale e mo ibinu e dapun. Cashier *347*1004# *347*1004 pẹlu hash o le ma fi pari e te ba ti die code yen ba yen a gbe yin wa igba yen lo se ma gbe option wi pe station wo gangan le ti fe play ti ma ri Splash FM ni number 1 Lagilu FM ni number 2 a gbe wa ba yen a gbe wa ba yen bakan na kede ri te ba fi wa yen si leyin o lo aja si ikoni ti Splash FM e je fe play yen ehe yo to wa gbe awon ilana te fe fi san owo awon ilana te fe fi san owo yen yo lanfani lati gbe wa boya USSD code ni o boya transfer ni o boya POS ni o a gbe awon ilana yen wa bo ba se ngbe won wa o na le ma tele bi nkan se je niyan ma yi koto gege bi mo ye se leri e fun yin 50000 naira 50000 naira yen la sale ti ni enikan ma lanfani lati gbenu si yen 50000 naira mo je agbokun si nbe odinu figagbaga ba ba nso nipa idije ti UEFA Champions League asikagba eleyi to ma waye lola nibi ti ikọ ti PSG to ti je defending champion ba ba nso nipa ikọ ti PSG caliber of player abi ka so pe group of player eleyi to wa ninu ko ti PSG yen ni saa to koja lo ton lanfani lati gba idije mo je agbokun si nbe gbogbo won na na tun lanfani lati remain leyin asole ko yen asole nikan so ta ba so pe 95-97% player to wa nbe yen ni saa to koja lo awon na na tun wa nbe ati ijayo pa ni bayi eje mu awon start figagbaga yen wa tori pe baba nso nipa iko ti PSG ni sa yi ninu DJ ti UEFA Champions League ko so mo na ti o jose on lo mi awon to poju iyen ninu DJ yi iko PSG lo mi awon to poju leyin e la tori iko ti Bayern Munich on lo tun mi awon tele 44 goals oni ko PSG oni gbogbo awon to lanfani lati mi iyen ni saa yi ninu DJ ti UEFA Champions League be kederi o concede 22 goals idaji awon eleyi ti ko PSG to mi idaji e na lo concede bi nkan se je niyan amo iko ti Arsenal ni saa ta wa yi ninu DJ ti UEFA Champions League ni saa yi se 29 goals oni gbogbo goal ti ko Arsenal mi omi awon to iko ti PSG mo je agbokun si nbe gbanagbana oni ko PSG fi mi awon julo yen tumo si pe owo waju iko ti PSG yen ko si nta le fi we ko se nta le fi we yen ninu DJ UEFA Champions League ni sayi bakan na ba ba so go eleyi ti ko Arsenal ti won lanfani lati concede yen ni sayi ninu DJ ti UEFA Champions League mefa pere ni mefa pere o ni won concede le to tumo si pe gbanagbana mo je agbokun si nbe o lowo eyin ko ti Arsenal lo fi daju iko ti PSG lo o ko ni kere mi 6 goals pere lo concede se wa ri 6 goals yen gan je en to ja yin tan tori pe David Raya ele to je asole iko ti Arsenal yen 4 goals lo won concede o nijo ti se mo pe goal mefa mo ni won concede amo ninu goal mefa yen 4 pere ni David Raya iyen main goal number 1 goalkeeper iko ti Arsenal 4 goals lo won concede tori pe goal meji to ku kan abe mi lo kan ti won lanfani lati lo Kepa Arrizabalaga o lo concede goal meji lo lanfani lati concede goal meji leyin gba won koju ko ba ba nso nipa iko Kavra yen lati orilede Kazakhstan won ti tan gba mi ayo meta si meji o lo concede meji be merin pere gangan ni David Raya lo concede bi nkan se je niyan ba ba nso nipa start won àmọ́ ikọ̀ Arsenal unbeaten ni o, unbeaten ló wà ìyẹn nínú ìdíje ti UEFA Champions League ní sáà yìí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ikọ̀ méjì kan ti na ikọ̀ ti PSG. Ṣé rí ikọ̀ méjèèjì tó na ikọ̀ PSG yẹn ní sáà ta wà nínú ìdíje ti UEFA Champions League? Ikọ̀ méjèèjì yẹn Arsenal ti na àwọn méjèèjì yẹn nínú tọ́ná nínú ìdíje UEFA Champions League ní sáà yìí náà ni. Torí pé Sporting CP ó na ikọ̀ PSG pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan. Ikọ̀ Arsenal náà Arsenal na Sporting CP. Bákan náà ikọ̀ ti Bayern Munich ó náà na ikọ̀ PSG ó lọ na wọ́n mọ́lé gan ni. Ìyẹn ní group phase kọ́ yẹn ìyẹn bá tá lè pè ní group stage. Àmì ayò méjì sẹ́yọ kan kó tó di pé wọ́n pàdé knockout stage. Ikọ̀ Arsenal náà ní mẹ́ta sẹ́yọ kan. So Arsenal nìkan olóńgbé unbeaten olóńgbé unbeaten wọ final ìdíje UEFA Champions League yẹn ní sáà yìí. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Clean sheet eléyìí tí ikọ̀ Arsenal àti wọn ní pàápàá jùlọ aṣọ́lé wọn David Raya eléyìí tó ní clean sheet tó ní wà àṣekágbá ẹ̀ mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. *347*1004*#. Àwọn èèyàn fi máa láǹfààní láti gborí wọlé o. *347*1004*#. Ẹ má gbàgbé pé mo sọ wípé èèyàn kan ó láǹfààní láti jẹ 50,000 naira ìyẹn fún ti tàṣálẹ̀ ìmọ̀jẹ̀ àgbọ̀kun síbẹ̀ ẹnìkan máa láǹfààní láti jẹ 50,000 naira. À ń yí koto yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí àwọn nọ́mbà yẹn ń kọlu ra àwọn nọ́mbà yẹn ń kọlu ra wọn lọ́wọ́. Ok ẹ̀yin nọ́mbà yẹn máa kọlu ra yín. Àmọ́ bá a bá ń sọ nípa fọ́ọ̀mù ikọ̀ méjèèjì bá a bá ń sọ nípa fọ́ọ̀mù wọn ikọ̀ ti Arsenal last 5 game ẹ̀ ìfigagbága márùn-ún tó gbá last ó borí márùn-ún ni. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí omi àwọn mẹ́jọ ẹyọkan péré ló concede ìyẹn ní last 5 game ẹ̀ ẹyọkan péré ló concede o ní last 5 game ẹ̀ ẹyọkan péré ló concede. Last 5 game ikọ̀ ti PSG bá a bá ń sọ nípa fọ́ọ̀mù ẹ̀ ó borí méjì nínú márùn-ún ó ta omi méjì ó dẹ̀ pàdánù ẹyọ kan ó gò méje ó concede márùn-ún ó concede márùn-ún. Head to head ńkọ́ tá a bá ń sọ nípa head to head ìyẹn láàrin àwọn méjèèjì last 6 meeting wọn ìyẹn ní ẹ̀mẹfà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n jọ pàdé last ikọ̀ ti Arsenal ó borí méjì bákan náà ikọ̀ PSG náà borí méjì wọ́n ta omi méjì ikọ̀ Arsenal gò 11 nílé PSG ikọ̀ PSG òun gò méje ìyẹn nínú ilé Arsenal. Bó bá ń di aago márùn-ún lọ́la ni ìfigagbága yẹn máa wáyé Champions Night àbí ká pè ní Champions Evening dẹ́ni torí pé lọ́la yẹn la aago márùn-ún ó ní àṣekágbá máa láǹfààní láti wáyé. Bẹ́ẹ̀ kẹ̀dé bèrè bá a bá ń sọ nípa Champions Night ìyẹn lápá àti bí a ti bẹ̀rẹ̀ láti aago méjì ọ̀sán ìyẹn ní MOV 21 lórí Ring Road Ìbàdàn ní MOV 21 yẹn lórí Ring Road Ìbàdàn níbẹ̀ ló ti máa láǹfààní láti wáyé látago méjì ọ̀sán gbogbo èèyàn nànà ti bẹ̀rẹ̀ lóríṣiríṣi. Ó yá 50,000 naira fún ti tàṣálẹ̀ ta lẹni tó lówó yìí ta lẹni tó ní owó yìí. ₦50,000 ìyẹn fún ti tàṣálẹ̀ ta lẹni tó lówó ẹ̀yìn nọ́mbà yìí ẹgbà fúnra yín àìfàgbàfẹ́ nìkan ni òjáyógún àbí ọ̀rọ̀ owó kọ́ kò sẹ́yìn dọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ owó kò sí pé mi làgbà. Ok 0807 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0913 ló parí ẹ̀ 0913 ló parí ẹ̀ ta lẹni tó ní ₦50,000 0807 ló bẹ̀rẹ̀ 0913 ló parí ẹ̀ ta lẹni tó ní owó ìfún ti tàṣálẹ̀ cashport. Hello ẹ̀ka alẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yìí.
1: Ẹ̀mí Ọlátẹ̀rìndín Ọpẹ́yẹmí.
0: Ọpẹ́yẹmí láti bo láti pópó Yemọja.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Ìyá láti pópó Yemọja àwọn tí a nìyẹn kọ́lọ̀run kò ṣe ikú ní ìsinmi fún alájà àwọn ti pópó nìyẹn àmì àṣẹ. Ok ṣé ẹ ti jẹ́rí bàbá ń sọ nípa ti káàṣẹ. Mélòó ìgbà wo lẹ ti ń play? Ẹ play rẹ̀ rí. e kan play re la le ina ni wa lai ta lai suma bi lai la sila wa oda eje 50,000 naira
1: alhamdulillah
0: ope ni folo ibi mo like ke eyin o mo riri pe to n ba se ko ngere to ni lucky ba ke eyin o mo riri re 50,000 naira le je o customer ki e ma pe yen dakun e mo pa phone yin o mo je no ku nbe o e mo fi si kini kan mode o je je no wa lori e o 50,000 naira customer ki e ma pe yin customer ki e ma pe yin bowo ye o se wole won o je ke mo won o je ke mo bi nkan se je niyan okay lapa bibi o lati ma fe yi se lo lati ma fe yi se lo amo ninu dije ti UEFA Champions League niyan top scorer eni to mi awon to poju Kylian Mbappe ni won ti ba 15 goals Harry Kane 14 goals Franz Kelia lati nu ko ti PSG won ati Julian Alvarez lati nu ko ti Atletico Madrid 10 goals ni won ni Kylian Mbappe lo mi awon to poju pelu 15 goals e se ngan ni o ka ma fe yi se lo baba mi dada eni olohun mo lati Chicago e se ngan ni e ku toju wa mo rowo yin o e se ngan ni ina o ni towo yin lagbara olohun e ni dowo boju pada wale pelu ase olohun ba mi idumare lari waju omo soni bare bonfejo e se ngan ni loruko lootu eto yi otun baba Babatunde Omolawu Alex Ferguson Shola re o di mega child o je ke gbadun mi lapodo ti yin be yen Oluwa Femi Williams Williams Sports ajo wa ajo se ni be mi ba tin dide oga wa DJ AY Up Gunners gbagbo takasufe baba ma lanfani lati gbe yin debe baba bo lo la o se ri DJ AY olohun o pa won le ni lati first half woni lohun o ti pa won le first half two wa to di second half melo le tun fi sin second half ko jeso meji se oni meji se yo kan ni oni meji se yo kan ni ko si wahala titi ojo monday ta ma lanfani ati pade ri ata pelu bukun ni o dabo
2: awon ti ni splash fm la wa fe ma gbo splash fm o wa fe ma gbo
3: splash 105.5 fm the integrity station
4: we've got the city on lockdown
5: my own city that I hold down
4: we are splash 105.5

0: Splash FM 105.5.
1: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n mú. Owó gan-an lọba ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bùrùkà gbà.
1: Ó yá wá jẹ́ kí n já ẹsẹ̀ yìí já ẹsẹ̀ yìí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé ìtógbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Ó dé o! Alẹ́ Mọ́ndé láago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ́ pàdé rẹ̀.
4: Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
5: Gbàgbé ìrònú ẹ.
4: Gbẹ̀ngà Adékóyè Jíngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹpẹ́ ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí ìṣe ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adékóyè.
6: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé Adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jíngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
4: Flash FM 105.5 lẹ́ ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ ní ìmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
7: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ̀ni.
4: Láolú gbẹ̀mídébẹ̀.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it